0: aye ma ni aye re ma la parere
1: amen
0: mo be ni to laye ati orun soro ose tun to te wo yi bi osu yi se nlo mo gbadua eni to nlulu ni koko to ni ko je bi wale ilu re ma faya
1: amen
0: gbogbo eda to wa laye to ni ki aye re ko ma soro losu to wo yi loruko jesu ileri won ma baje
1: amen
0: mo be ni to laye ati orun soro ohun ti mo so fọlọrun ni pe mo fe ki aye yin o lapa iwo laye reti iwo ni awon eniyan n foju sona fun mo gbadua aye re ma lapa
1: amen
0: egbo oro oluwa lenu mi ni ose yi be se nlo mo pe ire ta o le jetan ire ta o le jetan mo pe soju ona yin o anu ta o le lo tan awon kan ire ta gbele won lowo ani kan na le daje won o le fomo je omo ni o lo struggle ti e awon kan ire ta gbele won lowo won je won fomo je sugba bi o le rinu e awon kan iru e ta gbele won lowo awon je omo je bi oje be na lara adugo to towo nbe awon kan iru e ta gbele won lowo nigba to mo ba je tan omo omo je omo oje agbaye oje orilede na otide bibeli wa so ipe eniyan rere o fi ogun rere sile fun awon omo ati omo re mo gbadua irete o le je tan akowe to nsami baba to nsami yi ni bole wa laaro yi irete le je tan adari e sodo yin laaro mo be ni to laye ati orun olorun abraham lo ko re olorun isaki olorun jacob ogo to mu wa saye ti aye gba lowo re orin re gbogbo to gbe wa saye ti aye gba lowo re laaro yi ada pada fun oba yi gbogbo iwa to nsami adua nibi kibi to ba wa inu le re wa ni baba tabi ya mama nibi kibi te wa orin re te gbe wa saye sugbon ti aye je gba lowo yin loni o ya ada pada lo ma gbogbo ìrìn àjò tó ti rìn tó fẹ́ pa ìràwọ̀ tó gbé wá sáyé gbogbo ògo tó ti gbé lọ́wọ́ ṣùgbọ́n tí ayé ti gbà lọ́wọ́ rẹ̀ gbogbo ìrìn àjò tó ti lọ tí ògo sọnù lónìí mo lọ sí ìrìn àjò náà nínú ẹ̀mí mo lọ kankan mo lọ gba gbogbo ògo tó sọnù mọ́ ọ lọ́wọ́ lórúkọ jésù ó yá adá ògo rẹ padà báyìí ẹgbẹ́lẹ́ yìí o bí ilẹ̀ bá má lọ yẹ mọ̀ ńlá bí agogo méje lábàdẹ ti lù dáadáa ni kò wọ agogo pàdé ara wọn lókè gbogbo ìṣẹ̀dá tó ń gùn mí níbikíbi tẹ́ wà ayé yín di pàdé ohun rere ayé yín di pàdé ohun rere ayé yín di pàdé ohun rere ayé yín di pàdé ohun rere ẹni tó pinnu láti sọ ẹdẹ ní ẹyìn lórúkọ jésù ìpinnu rẹ bàjẹ́ mọ wo ẹyin kan bẹ yẹn ayé rẹ nílò promotion ó yà gba promotion yẹn ọjọ ayọ rẹ wọlé wa ọjọ ayọ rẹ wọlé wa gba ìyanu rẹ gba ìyanu rẹ ọsẹ yìí mo bẹ ni tọ́lá yìí àti ọ̀run sọ̀rọ̀ ní orúkọ jésù ọsẹ yìí máa múre wá fún ọ ọsẹ yìí máa múre wá fún ọ àní ọsẹ yìí máa múre wá fún ọ nínú ìrìn àjò jésù adúà ló fi bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nígbà tí ẹ̀ ń kọ́ wa lórí lọ́dún yẹn lọ́hùn.

0: Olorun ma gbo adura na ba. Agba ti mo wa to denu Psalm 99 ni basisi mo wa ri n to ko nbe o wa ni Mose ataroni pelu Samuel inu awon alufa re oni won kepe Olorun o lo si gbo o ba won soro nu awon osomo mo pa eri re mo ati lana to fun won to ba wa je pe adura ko lagbara ni awon eyan oni ma gba mo wa gbadura fun ijade lo yin e mo re wale la ebi to n sa isan yen aisan jade lara re gba iwosan gba iwosan gba iwosan gba iwosan ewo mi sa igba ti mo wa tesiwaju mo wa denu we Matthew chapter 7 igba mo awo verse 7 o wa so yi pe e bere a fifun yin e kankun a si e wa kiri eyin o siri iyen ni pe gbogbo en to ba kankun to ba bere to ba wa kiri awon lo nri gba mo gbadura loni loruko Jesu o ma ri ti e se bayi serious e ma jo se iyanu o ma ri na lowo gba bẹ́ẹ̀ ló máa rí ọ̀rọ̀ yín dayọ̀ àṣẹ ọlọ́run gan ogbó bí ó bá ti yà sí ọ̀nà máa là fún ọ ni ọ̀nà máa là fún ọ ni ó ti ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ yín ẹgbẹ́ ìgòrórò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gẹ̀dọ̀ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wa ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ò dẹ́ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín lórúkọ Jésù àánú sọ̀rọ̀ lórí rẹ̀ mo gbàdúà ìlérí ó ṣẹ fún yín o lágbára ọlọ́run mo ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹ jẹ́ àjọ lọ bó o bá ti ìdé tọ̀hún rí jẹ́ àjọ lọ tayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni ń dalẹ̀ yín lórí èkejì tá a bá ti jáde inú jọ́dánì olúwa ni ń dalẹ̀ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rí ọ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó o fẹ́ kó lọ àbẹ́nìkan tó ti ṣe ọ́ lórí rí kó ràn lọ sí Jerusalemu oore rẹ̀ wà ń bẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ yóò dára fún ọ fóònù nọmba yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ Jerusalemu wọ́n jọ ìyẹn mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ó rí ràn lọ́wọ́ o oore rẹ̀ o ṣẹ bẹ́ẹ̀ jésù olúwa wa fóònù nọmba ẹ lo fóònù nọmba 08 14 55 08 0 6 6 4 8 1 4 5 5 ẹ tẹ ọwọ́ yín ẹ gba àánú ẹ gba ìyanu ẹ gba ìrànlọ́wọ́ ẹ gba àánú màmá yìí lọ bá láàánú pàdé lọ bá láàánú pàdé inú ayé ló wà ayé ò ní yé sí ọ náà ìrìn àjò rẹ ò ní pàdánù rẹ ìjọba ọlọ́run kò ní bọ́ ọmọ lọ́wọ́ bí jésù bá fa bíbọ rẹ sẹyìn èmi àtẹyìn tá a jọ ń gbàdúrà yìí a ó jọ mórí délé ni àdúrà rẹ máa gbà àdúrà rẹ máa gbà ẹ sọ tẹ̀lé mi pé ọmọ orí ọ̀fẹ́ ni mí àdúrà mi gbà mo ráàánú gbà orí ọ̀fẹ́ ọlọ́run máa tẹ̀lé mi má jẹ̀mú ọlọ́run máa tẹ̀lé mi ìrànlọ́wọ́ ọlọ́run máa tẹ̀lé mi látòní lọ yàrá ìyanu ayé mi wọ bẹ̀ yàrá ìrànlọ́wọ́ ayé mi wọ bẹ̀ mo ráàánú gbà ogun ọlọ́run bu ayé mi látòní lọ ọ̀nà ńlá fún mi yàrá ìyanu amúmiwọbẹ yàrá ìrànlọ́wọ́ amúmiwọbẹ àánú jáde sí mi ìrànlọ́wọ́ jáde sí mi èmi ọ̀rọ̀ gòlò títí dọjú alẹ́ mi bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa.
1: Amen.
0: fọlọrun be oloruko Jesu yo dara fun wa
1: amen
0: ma ti owo bo ese ese ma ntaku adua eje ki je keyin ori oju olorun nle ese ma npa na adua teniyan gba ese si ma nba ojo ola eyan je ki esara ninu gbogbo irin ajo e lodun yi ba olorun pelu okankan loruko Jesu yo se dara fun
1: wa amen
0: phone number te pe
2: 08088 572 110 0088 572 110
0: 110
2: Yes, sir.

0: mi te ba ri bi mo se fo ile igbonse yen e wo o mo gidi gan ni
1: o le mo loju looto sugbon lilo hypo toilet cleaner tun bo ma pa awon kokoro efojuri tun wa nibe
2: be ni o ma gba fa awon kokoro efojuri daabo bo ile igbonse re lojojumo pelu hypo toilet cleaner
3: hypo.
4: Here you go there.
5: Mom, you didn't add milk.
4: No need to. Taste it and see why.
5: Wow, but how?
4: Is it milky?
5: Yes.
4: Is it creamy?
5: Yes.
4: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
5: I love it, Mommy.
6: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
7: Milo!
8: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ẹ má rò báwọn ọmọ kan wíńdò ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn. Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjí ẹlòmíín rí àjẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
6: splash
8: àmínà àdẹ̀tún badman mọ́tàlá ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni nífà àjì níbi tí ó ti máa jẹ̀ gbádùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 15.5 FM pẹ̀lú àmínà àdẹ̀tún badmus. Ó máa ṣeré gidi.
9: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
10: S-E-L-A-R-I-E. Celery.
9: Bros, you want to know salary? Okay, spell turmeric.
11: T-U-R-N-E-R-I-C.
9: Yes, so
11: turmeric.
9: Correct. What a ton of Maggi chicken flavor for you. Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
12: Ṣé o rí pé health center àdúgbò wa ti yí padà ni?
13: Yí padà ni. Nígbà tí mo débẹ̀ kẹ́yìn, ṣé ni wọ́n ní kò sí ibùsùn fún aláìsàn, kódà wọn ò ní oògùn.
12: Kò rí bẹ́ẹ̀ mọ́ o, a ti ní àwọn nọ́ọ̀sì rẹpẹtẹ àtàwọn tó ń tọ́jú àyíká ilé ìwòsàn, kódà omi ẹ̀rọ ti wà níbẹ̀.
13: Ṣé lóòótọ́?
12: Bẹ́ẹ̀ ni o. Mo tẹ̀ gbé títí lọ síbẹ̀ fún abẹ́rẹ́ àjẹsára lánàá. Gbogbo rẹ̀ sì lọ ní ìrọwọ́-rọsẹ̀.
13: Ọ̀dà ò, mo ti gbọ́, èmi náà máa ṣàbẹ̀wò sí ilé ìwòsàn àdúgbò wa lọ́la. Àkókò ti tó láti mọ nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀.
14: Káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni ìjọba ti ń ṣe àtúnṣe sí àwọn health center wa. Ìpèsè àwọn nọ́ọ̀sì tí ó mọṣẹ́ wọn bí iṣẹ́, oògùn àti àyíká tí ó mọ́. Ìwọ náà ṣe bí màmá títí mọ ilé ìwòsàn alábọ́dé tí ó súnmọ́ ní ìgbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
15: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Health Care Development Agency, NPHCDA.

Ah, bẹ́ẹ̀ ni tó bá ti yá kan kò gbọ́dọ̀ ìgbọ̀dọ̀ wà tí lọ jáde lórí tábìlì kan ní wọlú àbí agbéra tọ́ọ̀tọ̀ ni pé bí iṣẹ́ bá ti yá òun kọ́ ó ti yá ni ẹ̀yin ti wà ní àtà ìlújára ní àgbáyé agbé òṣùbà kárí fún yín ẹ̀yin náà gbéra pa kẹ́ máa lọ sí àtà ìlújára ní ojú òpó facebook ẹ lọ ṣe àwárí /fm105.5 ìbàdàn ẹni àǹfààní láti lè dá sí àwọn ìròyìn tá a bá kà sí ẹtí gbọ yín bẹ́ẹ̀ ni láì sọ ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ àlùfàṣà sí ẹnikẹ́ni kẹ́ wa máa wà níbàámu pẹ̀lú àwọn ìròyìn tá a kó wá sóde fún ti òwúrọ̀ yìí ọwọ́ ọ̀ṣẹ́ náà kó máa lọ lógeere lápá ibi tí ẹsẹ̀ ń gẹ̀rẹ̀ sí wàyí ó dá ẹjẹ́ ká lọ sórí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwùjọ wa ní orílẹ̀-èdè yìí wọ́n ní níbi tọ́rọ̀ ọ̀hún tó dé dúró ẹ̀jẹ̀ mọ̀ wípé ó ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ ń sojú mọ́mọ́ léyìí tó jẹ́ pé àgbáríjọpọ̀ àwọn gómìnà ní orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi òtẹ́lẹ̀ ọ̀rọ̀ náà wọ́n ní ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá fáwọn ìjọba ìpínlẹ̀ ní orílẹ̀-èdè yìí ó àwọn gómìnà náà àwọn dúró kórìkórì wọ́n ní yàtọ̀ fún pé ìlànà à ń dúró ìlànà gbọ́dọ̀ kówó jọ ká rí dájú pé ohun gbogbo ó lọ gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ wọ́n ní ọjọ́ ọ̀nà kan gbòógì o èyí tó dúró gẹ́gẹ́ bí àfojúsùn sọ́nà tábìlì àwọn gómìnà ní orílẹ̀-èdè nàìjíríà nínú ìwé kan eléyìí tí ọkọ̀ òtorókógó lórí tábìlì àwọn oníròyìn yẹn ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún tí a wà yìí wọ́n ní ìpàdé wáyé o lọ́lùlulẹ̀ ti ṣe àbújá níbi táwọn gómìnà tí wọ́n ti sọ̀rọ̀ nípa ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìjọba ìpínlẹ̀ wọ́n ní yàtọ̀ fún eléyìí ńkọ́ ìdàgbàsókè rẹ̀ ńkọ́ owó ọ̀nà rẹ̀ ńkọ́ ìtẹ̀síwájú rẹ̀ ńkọ́ àwọn òfin eléyìí tí ó máa ṣe àtọ́nà fún ìsọwọ́ṣiṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá láwùjọ wa wọ́n ní gbogbo ẹ̀ pátá òun náà ni wọ́n ṣe àgbéyẹ̀wò wọ́n tó bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe àyẹ̀wò rẹ̀ fínífíní nínú gbólóhùn ìwé ìròyìn the nation ó jẹ́ ká rí gbọ́ sí ọwọ́ iwájú o wípé kété eléyìí tí àwọn gómìnà tí wọ́n parí ìpàdé ọ̀hún òun náà ni wọ́n wá fi òtẹ́lẹ̀ wípé àkọ́kọ́ a ti jíròrò lórí àgbékalẹ̀ ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní àwùjọ wa ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní kódà abala ìkejì o àwọn ìlànà ìdàgbàsókè rẹ̀ bá a bá dá sílẹ̀ tán tí ó fi dòun pátápátá porongodo pẹ̀lú àwọn ìlànà eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó múná dóko wọ́n ní ọ̀wá tọ́ síbẹ̀ ẹ gbọ́ bá a bá wá ní káwọn sọ ọ́ ṣàmọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè nàìjíríà òun náà ní àwọn ìlànà iṣẹ́ ìwádìí kan tó jẹ́ pé ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìwádìí ọ̀hún rọ̀gbọ̀ kú lẹ́yìn ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìjọba ìpínlẹ̀ lórí ni wọ́n níṣẹ́ ìwádìí gbogbo àwọn ètò pátáhùn ètò gbéra tán ètò tó bẹ́ẹ̀ àwọn ìlànà àfojúsùn ó dúró òfin tí ó máa ṣègbè wọn ó dúró òfin o eléyìí tí ó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìsọwọ́ṣiṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ òun náà wà lábala kan lẹ́yìn èyí ńkọ ìlànà àtìlẹ́yìn àwọn owó náà eyín ó tún wà ní abala míì wọ́n ní ọ̀wá tọ́ síbẹ̀ ṣe rí bí abánikà tó lẹ̀ bí àwọn ṣe ṣe àkọsílẹ̀ rẹ̀ àfojúsùn rẹ̀ náà ni wípé dídùn ó ní ọ̀sán ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá

0: Benny, I can you pay a cab of Pada, say, according to your Monrabi. Se fotse doro yin se be won te so we waju ni
1: yep
0: e ma lo se ata rujara ni agbaye ojopo Facebook e lo se awari /fm105.5 Ibadan e like e love e share comment yin e je ki o ma gbera gbogbo ojopo apata te pade ni ata rujara ogangan na ni fun yin e ba wa doro e ke ba wa do po loni e yo fun yin ni anfani nana lati ba mo ni kete tawon ti wa ba ngun ati aye rujara wa yoda e je ka lo si ipinle ti Niger otori pe agbarujopo egbe awon onisegun oyinbo atenuse eleyi to je pe ikorajopo won patapata o ati awon onisegun oyinbo nibe ni o ti salaye wi pe wakati 72 hours o na ni gbedeke eleyi to ju ko go sori tabile ijoba ipinle ti Niger lati re daju wi pe okan gbogi lara awon dokita eyi ta won ko ajinigbe ti opale mo labadiun won tete se awari re bayi tabi be ko ki won san owo itusile e sa won ipa jinigbe awon ti won bere fun o bi be tun wa ko a je wi pe eyan ise lodi yo gbagboro aye kan owo ise yo gbarodan koni sun waju afi ti oba to sun lo si owo eyin loko nigba ti egbe ohun to salaye o bi pe dokita Tony ehwa gagara eni to je wi pe oni olori eyan fun eka ile iwo so gbogbo gbo ijoba to wa ni buza won ni eje mo pe ijoba ibile ti bogo esele gbankogbe to si je wi pe a to le mu a pe ti fun tedo tori pe agbarujopo dokita nbeun awon farakio ni pe awon oni gba eko agbebo wo be lo bi wo be ti awo be baba legba won ni pale dokita mo ni ojo kejile ni ogun osu kerin odun ti a wa nibe won ni lati gba na o eje mo wi pe awon ore je awon oromira awon oguru eni eleni dokita e ti won ji gbe lo o won ni bayi awon ti se tan o alagegbe awon dokita Mustafa Muhammad Aliyu en tin ko wi egbe dokita Musa Alhaji Shehu won ni kaluku awon ona la won jo fowo bo wi pe ewo bi ta ba ti se ntan fe ora wo ni de ti ijoba aya eka eto lera ni pinle Niger egbe wale ngbe ba gbe wale tan ti joba n gburo pe me dogbon se n gboro aye fun awon na awon na o me pe dokita ti a jigbe un o di dodan o ki won sa bobo pa ti agbara won ki won se awari e iwe iroyin the punch do je ka ri yen gbo e ri pe kolohun oba ko saanu fun wa
1: mami
0: ile de Nigeria o
1: to e je n lo sodo adari ile igbimo asofin ti ipinle Oyo honorable Adebo Ogundoyin na lo tun ti fi oro mule o lẹ́ẹ̀kan sí pé ànísẹ́ bókùràwọ̀ kan lójú sọ́mọ̀ báyìí ti gómìnà Ṣèyí Mákindé náà lòun ó máa ṣe lọ lẹ́yìn ìdájọ́ ti ilé ẹjọ́ tó ga jù lọ nílẹ̀ Nàìjíríà tó gbé kalẹ̀ nípa ti awuyewuye tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nínú àtẹ̀jáde ọ̀rọ̀ tó bóde látọ̀dọ̀ adarí ilé-ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra rẹ̀ náà Adébọ̀ Ogundoyin ní bẹ́ẹ̀ ló ti ṣàpèjúwe àbájáde ìdájọ́ eléyìí tí ilé ẹjọ́ tó ga jù lọ́lẹ̀ Nàìjíríà tó gbé jáde nì gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ àyípadà ọ̀tún kódà tá a lè pè ní ìjódórí kókó iná eléyìí tó ń fòǹtẹ̀lú ìdúróṣinṣin ìfẹsẹ̀múlẹ̀ gómìnà Ṣèyí Mákindé lásìkò tí gbogbo rìgbòrì ẹ̀ rògbòdìyàn tó ń lọ púpọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni Adébọ̀ Ogundoyin ló sọ̀rọ̀ ó ní gbogbo àwọn ìṣe àti ìhùwàsí gómìnà Mákindé ṣáájú lásìkò àti lẹ́yìn ètò ìdìbò gbogbogbò tọdún 2023 náà ni wọ́n ti wá fìdí rẹ̀ múlẹ̀ báyìí o nílànà tòfin àti ti òṣèlú tí gbogbo wa ti jọrí tó sì ń tọ́ka rẹ̀ wípé ìdájọ́ òdodo ọ̀hún tó wáyé náà ni ó ti yanjú gbogbo gbùngbùngbùn ní tapá ọ̀tún àti tapá òsì eléyìí tí ó ti pín kálukú tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP pàápàá jùlọ látòkè téńté gẹ́gẹ́ bó ṣe wí ó ní ìpinnu ọ̀hún náà ló kọjá ìfòfinde àti ìfokùnsopọ̀ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ nìkan bí kò ṣe wípé èyí ń tọ́ka sí àwọn tó jẹ́ adarí tòótọ́ fún bí wọ́n ṣe máa ń dúró láàyè wọn ìfẹsẹ̀rinlẹ̀ ṣinṣinṣin lábẹ́ ìfúnpinpin tó ti ìpínyà tó lè máa wáyé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nígbà tí ń sọ̀rọ̀ sọ́wọ́ iwájú honorable Adébọ̀ Ogundoyin ló sọ̀rọ̀ ó ní ìlànà ìṣèjọba aláfojúsùn àwọn ènìyàn eléyìí ti Mákindé tẹ rí hun tí ó fi ń ṣèjọba tiẹ̀ náà ló yà sọ́tọ̀ láwùjọ àwọn gómìnà àti láwùjọ àwọn olóṣèlú bákan náà ni wọ́n sọ pé débọ̀ ògúndoyin o ni ó ń ṣe àfiwé ìṣèjọba àbí ìṣèdarí gómìnà Mákindé fúnra rẹ̀ gẹ́gẹ́ bí ìlànà ìṣàkóso ìṣèjọba àwa-ara-wa bó ti ṣe wà pẹ̀lú olóògbé Ọbáfẹ́mi Awolowo olóògbé Samuel Ládòkè Akíntọ́lá àti olóògbé Bọ́lá Ìgè ẹ rí pé bátànì ìṣèjọba yẹn ó jọra púpọ̀ ó ní ìfojúsùn àti ìlànà ìdojúkọ ìṣàkóso ìjọba rẹ̀ náà ni ó sì ti gbé lórí àwọn téńté kan nínú àkọsílẹ̀ ìtàn òṣèlú ọ̀nàrẹ́bù débọ̀ ògúndoyin náà ló wá ń fi ọwọ́ sọ̀yà eléyìí tó ń jẹ́ ti ìdẹ́jẹ́ wípé òun ò ní tẹ̀tì o láti túbọ̀ máa ṣe àtìlẹyìn fún ìṣàkóso gómìnà Ṣèyí Mákindé nínú ètò sọ̀rọ̀ wípé ní abẹ́ ìṣàkóso Mákindé fúnra rẹ̀ òun náà ni ètò òṣèlú eléyìí tó rẹ́sẹ̀ múlẹ̀ pinpin yóò ti máa tẹ̀síwájú tí ó sì máa wà débọ̀ ògúndoyin náà ló sọ̀rọ̀ tó sì ń pabi àbìdún rẹ̀ wípé ó wá ṣe pàtàkì ní gbogbo tòró ti bú ìpínlẹ̀ Ọ̀yọ́ àsìkò náà rèé o ká wà ní ìṣọ̀kan ìkan parapọ̀ wọ́n mọ́lé èrò parapọ̀ wọ́n máa gìyàn ni nítorí náà ń kọ́ ó ní ó ṣe pàtàkì kí gbogbo ó parapọ̀ ká fọwọ́sowọ́pọ̀ ní gbogbo ẹlẹ́kùnjẹkùn síra wọn ó fi kún ó ní ìṣèjọba gómìnà tẹ́rí hùn Ṣèyí Mákindé o ló ti kó ipa ribiribi tó sì ti lapa rere fún ìlànà ìṣèjọba àti ìṣòṣèlú látọ̀dọ̀ àwọn tìsẹ̀yìn nísà tá a wà yìí lórí bóun láti ṣèjọba tá a fi kó gbogbo ẹni títí fi di ohun àjùmọ̀ṣe àkóyawọ́ tó péye àti ìmúdánilójú pé ṣé ẹ rí gbogbo tó bá jẹ́ ìsunibọ̀ oore ìṣèjọba ni àjọ jẹ́ gbogbo mùtúmùtẹ́ni tí kìí ṣe ti àwọn kan ṣoṣo tó èyí náà ni ìròyìn náà o tẹ́ ẹ ti gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ níbi tí adarí ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀nàrẹ́bù adébọ̀ ògúndoyin ti gbé e tán òun gómìnà Ṣèyí Mákindé lórí ìdúróṣinṣin rẹ̀ ìṣèjọba rẹ̀ ìṣàkóso rẹ̀ lẹ́yìn ìdájọ́ tí ilé-ẹjọ́ tó ga jù lọ́lẹ̀ Nàìjíríà tí wọ́n gbé kalẹ̀.
0: abàlẹ́gbà káàbọ̀ o
1: ìwọ náà kú lé o.
0: ọ̀dà eré lẹ́lẹ́lẹ́ lápọ̀dọ̀ tèmi náà ẹ jẹ́ agbéra ká débẹ̀ ká wá ṣe kínni ká gbẹ̀yìn pẹ̀lú débẹ̀ yẹn ká mọ bó ṣe lọ eyín ọlápá ìjọba àti gúúsù ìlàoòrùn ti ilẹ̀ ìbàdàn o wọ́n ní àwọn èèyàn péjọ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún ni láti inú ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC níjọba ìbílẹ̀ ti bẹ̀ẹ́ nílùú ti ìbàdàn wọ́n ní ẹjẹ́ mọ̀ yìí pé wọ́n kóra jọ pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń ké mínísítà tẹ́lẹ̀ rí fọ́rọ̀hún àmúṣagbára nílẹ̀ Nàìjíríà wípé eléyìí nǹkan o ó dúró téńté sókè téńté tábìlì ni wọ́n ní nítorí pé ọjí ọkọ̀ gbòógì ẹni tó léwájú láwùjọ àwọn olùdíje sípò ti gómìnà ẹni ẹgbẹ́ òṣèlú ti APC fún ti ọdún 2027 nígbà tí wọ́n tẹ̀sí ọwọ́ iwájú wọ́n ní olóyè Adébáyọ̀ Adélábù òun náà ni ti kéré tíkèrè àwọn èèyàn tó jẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC níjọba ìbílẹ̀ ti Ìbàdàn South East Local Government wọ́n ní ọbọ̀ ta bọ̀m̀bọ̀ bẹ́ẹ̀ ni wọ́n kí ọ wípé ẹ̀ka àbọ̀ wọlé ilé ìbàbọ̀ ọmọ kìí bọ̀ ọmọ lẹ́rù wọlé wọlé wọ́n ní ọdúró tán lẹ́yìn tó sì jẹ́ wípé àwọn olólùfẹ́ mínísítà tẹ́lẹ̀ rí ọ̀hún ẹ̀yin olóyè Adébáyọ̀ Adélábù wọ́n wọ̀ gbòòrò ayé pẹ̀lú orin lákọlákọ o bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ àtìlẹyìn wípé wọ́n kọ́ o tún wá ẹ̀yìn rẹ wò bọ́ ọlọ́mọ ogun bọ́ ọ̀bá lọ́mọ ogun wọ ẹ̀yìn rẹ wò kó o wá dúró dédé o wọ́n ní gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC níjọba ìbílẹ̀ ti gúúsù ìlàoòrùn ti ilẹ̀ ìbàdàn o wọ́n ní kálukú wọn náà ni ó dúró wámúwámú tí wọ́n sì ń ṣe àkàwé àbẹ̀wò olóyè Adébáyọ̀ tinú Adélábù wípé intẹ́ ṣe yìí dáa pọ̀ ju o Adélábù dúró tán wọ́n ní nítorí wípé o bí ẹ bá lọ rèé wo ìtàn òṣèlú rẹ ó ní ìrírí eléyìí tó kún fọ́fọ́ wọ́n ní ẹ̀wá rí ìbẹ̀wò ohun kódà ọmọlé lọ́wálé nítorí náà nǹkan ọmọlé kì í ṣe àjòjì sílé bàbá rẹ̀ bó ṣe wọlé yìí ìyẹn náà wọ́n ní ó dúró o téńté sókè téńté tábìlì nígbà tó ń náà ṣàlàyé pé àwọ ẹ̀yìn èèyàn mi o mo ti gba ìwé mi náà nífẹ̀ẹ́ sí n ó díje dopò gómìnà fun egbe oselo ti APC won ni eje mo pe awon eyan won o he inu won do pupa pupa ju pe o duro soju opo omo to duro sasa eh e wo to se lu e bo se duro dede won ni leyin eyin ko baba legba won be si ni wure eyan fun oloye adebayo adelabo won ni o sadura o ni nje be won wure boda ire lo bere eya wi lo ni wi pe yo mo mu be ni fun oni lagbo oselu ati lana afojusun dije re eyan tayo tedun 2027 ogbo yo bo si oju e nigbati oloye adebayo adelabu ti babo bu oro bo ta bayi won ni o salaye pe adakun eyin eyan mi o aye ti lajuju ka wa ka won kan nu oko kan ni kan tun se mo huru mo huru bi o ba je ku ni nda leru a si jaye ti ori bi wo won ni se ri nbi ta baba yi hun e je ka wo so to fun yin o e re ijoba apapo abi are won o lo ko enikan kan lo nte ni ipele oyo bo ti n wo kere omo won ni ayo oselu niyan be ba si wa je kini te fi pamu a je pe awa na lagbo oselu o awon wole kan le awon otu awon si wari tori pe e mo letu lagbe mo ledi baba legba won ni oro ilobo takoto lenu oloye adebayo adelabo lenu ton se afomoro nigba ta won ololufe re won ti an salaye pe ah ah eru ewo ni agba wi pe won nawo enikan to keke ah faramo yen ewo gangan la fa fun o won ni nbe na ni oloye adebayo adelabo oba salaye oro eso iwaju pe no ko si nkan to jo beyen ko si nkan to jo beyen are bola ahmed tinobu has never for once endorsed anybody as candidate of the party in the state are o no we enikan ko ke ya eh ya gabi asoju re to ma dije loko egbe o ni ipinle ti oyo waye won ni leyin igba na ni o wa ke si gbogbo awon to je ololufe egbe oselo ti APC ni ipinle oyo o pe e wo e ja jo sise po e joju yola e ri kedere pe odun 2027 agbodo sise papo lati ri pe ese jobo awa ara wa oduro kore be ni omo yin eyin oloye adebayo adelabu o on na ni oro hun o bo sodo re o si bo bi to mu ope bode nigbati o wa tesi owo iwaju won ni lara awon agbagba to wa nibe o enikan ti le wa nibe agba lo je lagbo ti egbo oselo APC nile Ibadan won ni koda won tun je agba oje asaju ni o tun je fawon eko ti G5 ninu egbo oselo al aji mufutao adisa gba yawo won na na ba salaye pe wo gba yawo mo sile ko ati leyin mi fun o adelabu mo duro leyin egba yawo ni o fun ilana ati ife to gbe lowo n pe anise bo ba ku irawo kan ni oju orun o ewo dije dupo gomina ni pele oyo be odure o se be yo kun fofo o won ni nbe ni ati ada mi pe se ri oro kan bo ta o tawe yen be si ni mo polo nti ati an gbe ki pe alaji mo bo tawe adisa gba yawo e duro leyin sarafadi nali baba ni no awon kan awon o fi igba kankan duro tabi soro atileyin te iwo gangan o en lo mo dije loko egbe o fun sarafadin ali bakan na enikan to na je agbe egbe oselo ti APC lati ijoba ibile ti ariwa ile Ibadan nigbati alhaji wale ati akegbe re lati ijoba ibile akiyele alhaji isiaka alimi ona wa lo ti kere ti kere omo egbe oselo won APC jake jado ipinle oyo lati daji pe won se atileyin fun adebayo adelabo o wa seleri loruko adelabo pe wo be be satileyin ti adelabo to ba se be toro wo e mudele aje wi pe odun egbe wo odun oko le meje bi osan ba ti sun dudu baye fo loye adebayo adelabo to gbegbo oroke koni ja yin ni ton mo o bo ti nwo kere omo e ni tese bo go oselu aroya aroku akata leri yin bo lo wa bo si oni rara o rara o gbogbo ileri ti oloye adebayo adelabo ba se fun yin yo pe sibe e si jere isejoba awarawa lati ara oloye adebayo adelabo oro yen re to bo ta bo nbo won ni oyo 2027 awon eyan rere ti egbe oselu to si je ololufe oloye adebayo adelabo labe egbe oselu APC won ni an bo ta bo nbo be ni won to su ka bayi won do yiye ka pe tani tani e ki san ta to awon duro gbagbagba leyin oloye adebayo adelabune won ni o wa se alaye labala keji npe eh ri pe a soro pe be ni o eh asarafa dinna lo fakale awo so n to jo be won ni yun won yida si egbe kan ni bi akori n se gbe bejeji lowo nu o ko pe ngba awo enu atupale re e ri po n bo lokere lohun ngba o fe de bi abara meji oko jadi e bayi won gbe wa de be lati je ka mo oro o wa bi o sogan
1: sogan
0: o papo sori e baba legbe
1: abedoke oja
0: okay na
1: ambo
2: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
3: Here you go, dear.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and see why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
5: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
6: Milo!
7: Are you ready for your next big career move? Oyo Sugar and Derivatives Industries Limited, producers of quality brown sugar and molasses, is hiring. Opportunities are open for operation managers, engineers, chemists, and quality control experts with 5 to 10 years of experience. Not just that, supervisors and operators in boiler, turbine, mill, workshop, and process house are also needed. Skilled roles are also available for fitters, electricians, welders, plumber, and drivers. Meanwhile, there's opportunity for security officers, security men, and factory workers. Guess what? Over 100 positions available with qualifications ranging from BSc, HND, OND, WAHE, NECO, and trade certificate. There's a place for you. Enjoy attractive salaries based on your qualification and experience. Apply now via email or yoursugarderivativesindustries@gmail.com or submit your application at the factory site, Kilometer 5, Isenyi Oyo Road, Isenyi, or your state. Don't miss this opportunity. Build

0: ọ̀dà ni wọ́n bá abilẹ́ńjẹ́ àsìkò tó kù yìí ká sáré fi mú ìròyìn yìí pápápá láti orílẹ̀-èdè south africa ni ìròyìn yẹn ti ń kàn wá lára wípé kò dín ní àádọ́je àwọn orílẹ̀-èdè nàìjíríà 130 tó jẹ́ pé wọ́n ti fowókọ́lẹ̀ wípé àwọn ṣe tán o ẹ máa gbé abọ̀ wálé ilé làbọ̀ ìsinmi oko tí wọ́n fẹ́ bá bàálù gbogbo tí ó máa ti orílẹ̀-èdè south africa gbé wọn padà wá sí orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó jẹ́ ọ̀kan lára ètò tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ti ṣe láti dáàbò bo àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ látàrí gbogbo wàhálà hílàhílo eléyìí tí ó ń wáyé ní orílẹ̀-èdè ọ̀hún níbi tí wọ́n ti ń ṣe ìkórira tí àwọn orílẹ̀-èdè nàìjíríà àti àwọn ará ẹ̀yà míì tí wọ́n ń bẹ́ẹ̀ níbi wọ́n gbé ń ṣàtìpó tí wọ́n ń fẹ̀hónú hàn lákọlákọ alákòóso ẹ̀wẹ̀ fún ti tó ní ṣe pẹ̀lú ilẹ̀ òkèèrè bianca odumegu ojukwu náà ló sọ di mímọ̀ nípasẹ̀ ojúpọ̀ ayélujára x rẹ̀ lọ́jọ́ àìkú sunday tó ń sọ wípé ètò gbogbo láti kó àwọn orílẹ̀-èdè nàìjíríà kúrò ní orílẹ̀-èdè south africa jẹ́ ọ̀kan lára àwọn ètò náà tí ó wà fún ìdáàbòbò àwọn ọmọ orílẹ̀-èdè wa gbogbo níbi gbogbo tí wọ́n bá ń bẹ̀ pàápàá lásìkò yìí lórílẹ̀-èdè south africa gẹ́gẹ́ bí àjọ orílẹ̀-èdè nàìjíríà tí ó ń ṣojú orílẹ̀-èdè nàìjíríà tí ń bẹ nílẹ̀ south africa ti sọ di mímọ̀ alákòóso ọ̀hún bianca odumegu ojukwu náà ló ń ṣe lálàyé wípé ètò yìí ló lọ ní ìbámu pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ààrẹ bọ́lá tinubu lẹni tó pa á láṣẹ wàyí o wípé gbogbo bí ìrìn àjò yẹn bó ṣe wá ń wáyé òun náà ni a gbọ́dọ̀ máa mọ̀ bó ṣe ń lọ sí o pẹ̀lú ààbò tó dúró retán tó gbọ́dọ̀ wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń bá ń bẹ ní ilẹ̀ òkèèrè ààrẹ ló ṣe ìtẹnumọ́ wípé tó pàtàkì eléyìí tó wà ní okan àyà ọ̀hún báyìí náà ní àsìkò yìí ni bí ààbò tó péye yóò ṣe wà fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń bẹ ní àti bẹ̀wùn ọ sọ̀rọ̀ pẹ̀lú àfikún rẹ̀ tó ń gbẹnu ààrẹ sọ̀rọ̀ wípé gbogbo ètò gbogbo náà ló ń lọ lábẹ́nu tí wọ́n sì máa ṣe àkójọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń bẹ ní south africa tí wọ́n ti finú fídọ̀ wípé àwọn máa bá bàálù tó bá ti wà ń kalẹ̀ gbé àwọn padà wá sí ìlú àwọn láì bìntì ìbìnlá àbí kọminú lórí iye ọdún yòówù tán lè ti lò lọ́hùn-ún o bílẹ̀ yóò bá gbèèyàn mọ́ oko bòmí làágbà lọ níbi wọ́n gbé ń fẹ́ ni tí wọ́n sì ń fẹ́ bùkátà ẹ̀ ni kò jẹ́ bí ó ti jẹ́ ń bẹ̀ lójú ìwé kẹjọ ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà jáde.
1: ọ̀dà níwọ̀n ọba belenja pẹ̀lú obi tó ti bọ̀ yìí wọ́n ní ìjọba orílẹ̀-èdè nàìjíríà ti ṣàlàyé pé àwọn orílẹ̀-èdè nàìjíríà méjì ètò òyìn ń gbé wípé wọ́n dágbére nílẹ̀ ti south africa yẹn wọ́n ní rárá
0: kì í ṣe nípa pé wàhálà tó ṣẹlẹ̀ ọlọ́jọ́ ló dé ọ̀tọ̀ọ̀tọ̀
1: ni náà ni ìṣẹ̀lẹ̀ ni ó ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n yìí náà ẹ̀kan fèyí ọmọ ìparun dago méjì ni wọ́n ní ẹjọ́ mọ̀ wípé ó tó mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀ta àwọn èèyàn lórí ilẹ̀ áfíríkà o ti ń gbé inú òkùnkùn bírímù tí wọn ò rí ná ọlágbára o kọ́ lòun ọba kó ṣàánú wa ń bẹ̀ orókè lórí ti fútẹ̀ lọ́rọ̀ yìí fún ti òwúrọ̀ yìí nù ẹ má gbàgbé pé ago méjì gérégé gbáńkọ́gbè láòfìkà ago mẹ́sàn-án lówùrọ̀ la o akọ̀tó ti fútẹ̀ lọ́rọ̀ yìí àmú wa fún yín gẹ́gẹ́ bí ìṣèwà títí ìgbà náà tọ́lá ní aládélájà lórúkọ tèmi yẹ̀rọ yìí ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tọ́sọ̀ tọ́sọ̀ tó ń gbúra yé àpẹẹrẹ eré ọmọlúwàbí wà orí yín ó wà ń bẹ̀ lẹ́sì jẹ̀ẹ̀jẹ̀.
0: ọlọ́rọ̀ọ́jọ́ adéhùnsẹ̀ ọ̀pẹ̀lọ̀rọ̀ lórúkọ mi ó da aago mẹ́jọ lálẹ́ òní lórí bàbá olóore ìlú bó bá di láago kan ààbọ̀ lóru ẹ pàdé aminat adétun mọ́tàlá lórí ètò tá a pè ní aago láàjìn olórí sport aago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú láàárọ̀
1: ìnáà ni ẹ̀ ní máyánjú ẹnu
0: ọlọ́run sẹ́ẹ̀
1: ó dàbọ̀.

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Ṣade kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
5: S-E-L-A-R-I-E. Celery.
4: Bros, you want turn onto salary? Okay, spell turmeric.
6: C-U-R-M-E-R-I-C.
4: Yes, so
6: turmeric.
4: Correct. One carton of Maggi chicken flavor for you. Maggi chicken flavor with onions, celery, and turmeric.

0: òkè tí ń tẹ́lú wà láwùjọ ìròyìn rí ìdárayá ń lẹ̀ yìí adérúnkè adéṣọlá olórí sport máa ń gbé wá débẹ̀ anytime anyday jáwọ́sí on sports fm 105.5 ìbàdàn àwòdì tó rí bára lọ́rí yẹn ni lékèlèké tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o olórí sport tún ti padà ní lápọ̀tò ẹ ò ní wò tán.
1: O ta ẹyin temi Adéronke Adéṣọlá olórí sport Ibadan kama vinga mututide lati ma ja yin si lati ma gbe yin debe ti mi ibe ni ja yin le o ti sojo e ni kan kuje e ni gogi are e ni ma yan fona e wo e ni sawure gi e wa ni bo si okunkun aye okay esin galo e ma fo e ja mura wa
0: Ibadan Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

ẹ̀ kú ojú mọ́ mọ́. Gbogbo ibi tẹ̀ ti ń gbọ́ ìkànnì splash 105.5 FM. Ilé funfun Bálágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ó pé méjì. Lórí ètò já wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Orúkọ lọ́wọ́ bọ́tìrì fún òwúrọ̀ Tòní Desmond Tùdìjì àgbàwò tọ́tọ́tọ́ àgbàwò tó fàṣẹ mọ́. Tóde Ọláwò olólòótó ètò yìí. Adéranké Adéṣọlá lórúkọ tèmi olórí sports olórí ìròyìn eré ìdárayá. Lónìí lọ́jọ́ ajé àràjẹjẹ alájí lọ́wọ́ ànínì lọ́rùn. Àrísìkí owó, àrísìkí ọ̀là, àrísìkí tí ń dẹ́rù bóṣì. Ọlọ́run ọba mi òkè kó dàlé gbogbo etí tó ń gbọ́ ìkànnì lọ́wọ́. Ó ti wá ṣọ́ọ̀jọ́ ẹ̀ ní kọ́kọ́ ẹ̀ ní gungi àárẹ̀. Ẹ ní máa yán fóònù. Ó yá lójú òpó káàṣì. *347*1004 *1R. Torí lẹ́yìn Workers Day Jackpot ilé ìtaṣe lọ́jọ́ Friday tó kọjá. Ìmí tún ti délẹ̀ o. Ẹ mọ̀ pé kì í yé mọ wù wá láti ṣe dáadáa fẹ́yìn tí wa àti láti bìzàbìzà fún owó. Kúkúnṣì ó tún ti délẹ̀ torí wípé Iléyà Cashpot ìmúra rẹ̀ tún ti bẹ̀rẹ̀ o. Ìyẹn látàgbọ́n káàṣì ẹ̀ mọ̀ wá gbégbó ẹ̀ mọ̀ gbẹ̀yìn ìyẹn níbẹ̀. Bí Cashpot Iléyà ṣe wá ń bọ̀ lọ́nà kò dáwọn daily draw wa kò dí lọ́wọ́ o. Bákan náà kò dí Friday Cashpot wa kò dí lọ́wọ́ rárá àti rárá o. *347*1004*1R**347*1004*Lẹ́sìn rẹ̀ lọ sójú òpó www.cash.ng láti ta ẹ̀lẹ́. Ok. Ẹjẹ̀ wọlú ìròyìn lọ ní sànsàn láàárọ̀ tòní torí wípé Team Nigeria nínú eré ìdárayá orí ọ̀dọ̀ eléyìí ó wáyé ní Gaborone lórílẹ̀-èdè Botswana. Ó mọ̀ ṣe dáadáa fún wọn bó ṣe jẹ́ pàmì ẹ̀yẹ ìjà mórílẹ̀-èdè Nigeria lọ. Ṣùgbọ́n wọ́n mú àwọn tíkẹ́ẹ̀tì tó ṣe ṣàkó. Àwọn tíkẹ́ẹ̀tì eléyìí tó ṣe pàtàkì fún àwọn ìdíje lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n mọ̀ kópa ń bẹ̀ ìyẹn lọ́dún tó ń bọ̀. Pàápàá jùlọ eré ìdárayá orí ọ̀dọ̀ àgbáyé World Athletics Ultimate Championship tó máa wáyé ní Budapest ìyẹn nínú oṣù kẹsàn-án ọdún tá a wà. Bákan náà lẹ́yìn ìgbà tó léde Nàìjíríà ní 400m mixed relay wọ́n mú tíkẹ́ẹ̀tì kàtìlẹ̀ Adúláwọ̀ láti lọ ṣojú Ilẹ̀ Adúláwọ̀ nínú ìdíje eré ìdárayá orí ọ̀dọ̀ títa àgbáyé lọ́dún tó ń bọ̀. Àwọn eléré ìdárayá Nàìjíríà Samson Nathaniel, Mary Kuduro, Chidi Okeze àti Patience Okonjo àwọn náà ni wọ́n mọ̀ sá dáadáa 3.12.88 seconds. Òun náà ni wọ́n sá o láti jẹ́ ipò kejì lẹ́yìn orílẹ̀-èdè South Africa eléyìí tó jáwé olúborí mọ́ wọn lọ́wọ́ 3.12.77 seconds. Òun ni àwọn sá. Bẹ́ẹ̀ sì rèé orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè South Africa ọ̀pọ̀lọpọ̀ ọgbà òun náà ni wọ́n gbà múra lọ́wọ́ bí ẹni gbàgbọ́ ọtí ipò kejì àti ipò kẹta wọ́n ṣe fi fún ara wọn nù. Bẹ́ẹ̀ sì rèé orílẹ̀-èdè Germany àwọn náà gborí wọlé ìyẹn ní àárín kan lẹ́yìn ìgbà tí Bratton Arrow ìyẹn igi tí wọ́n gbà lọ́wọ́ ara tó wáyé o ní women's 400m relay lọ́jọ́ àbámẹ́ta Sátidé. Àwọn mẹ́rin tó ṣe eré ọ̀hún fólèdè Nàìjíríà Rosemary Nwako, Obi Chukwuka, Maria Thompson Omoku àti Miracle Ezechukwu wọ́n padà ṣe dáadáa ní àtúnṣe eré náà léyìí tó jẹ́ wípé fún gba ẹlẹ́ẹ̀kejì for 2.94 seconds òun ni àwọn náà sá láti jẹ ipò kejì lẹ́yìn orílẹ̀-èdè France tí wọ́n sì mú ààyè lọ́n já tíkẹ́ẹ̀tì àti lọ kópa ní World Athletics Championship ní Beijing lórílẹ̀-èdè China lọ́dún tó ń bọ̀. Bẹ́ẹ̀ sì rèé ọ̀tọ̀ tún ni bọ́mọ ṣe rí fólèdè Nàìjíríà 400m relay lẹ́jọ́ pé ipò kẹta ni wọ́n parí sí ìyẹn ní Rupage eléyìí tí wọ́n padà sá ó tiẹ̀ jẹ́ pé wọ́n láǹfààní láti yanyọ torí pé àtúnṣe eré ọ̀hún kò fẹ́fọ́ orílẹ̀-èdè Nàìjíríà ó yẹ jẹ́ pé fẹ́fọ́ àṣẹ James Emmanuel Sejiri Godwin àti òun àti tó ń jẹ́ National Sports Festival Ready Champion Nàìjíríà Chidera Ezeako gbogbo wọn pátá wọn ṣe dáadáa nínú eré ọ̀hún ẹ̀yìn lẹ́yìn náà wà
leyin ole le Belgium at orile ede Jamaica verse 4 by 400 meter relay awon okunrin ole de Nigeria won yan yo won mu ticket leyin ole de Spain at orile ede Senegal báwọn eré èje wọn lọ́lọ́kun òjọ̀ kan bó ti ṣe lọ nìyẹn tó dẹ̀ jẹ́ pé final day òun náà ni wọ́n gba tíkẹ́ẹ̀tì láti lọ kópa ní world ultimate championship ìyẹn ní budapest wọ́n sì mú tíkẹ́ẹ̀tì mẹ́ta láti lọ kópa ní 2027 world championships ìyẹn ní eré ìdárayá gbàgbàgbà láti bẹ̀ ó lọ sí eré ìdárayá orí ọ̀dọ̀ láti ibẹ̀ jẹ́ lọ sí eré ìdárayá bóla fọwọ́jú sájọ torí líìgì eré ìdárayá bóla fọwọ́jú sájọ ìyẹn ní orílẹ̀ èdè nílẹ̀ adúláwọ̀ basketball african league mountain fire asán lọ́sọ́jú orílẹ̀ èdè nàìjíríà náà ti nà wọ́n jáde nínú ìdíje yìí o asec de dakar láti orílẹ̀ èdè senegal òun náà ló nà wọ́n lágbọn sahara conference ìyẹn lópin ọ̀sẹ̀ eléyìí tí a lò tán yìí eléyìí tó túmọ̀ sí wípé mountain flyers wọn láǹfààní láti ṣe dáadáa àmì 81 sí àmì 82 79.62 points òun náà ni asec de dakar ni wọn fi na mountain flyers tó léde nàìjíríà eléyìí tó túmọ̀ sí wípé wọn ti já dànù ìyẹn nínú ìdíje náà pẹ̀lú bí wọ́n ṣe ń rò wípé káwọn wọ bal 2026 playoff àmọ́ kò sí yẹn bẹ́ẹ̀ o ó lè dè nàìjíríà ẹ mẹ́pọ̀ pé pẹ̀lú wà nìkan ìbánidọ́rẹ̀ facebook splash fm 105.5 ìbàdàn ẹbá sì tẹ̀sí kékeré lẹ́mọ̀ bí nǹkan ṣe lọ́nu ilé agbára láàárọ̀ títún ní eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ náà mo ṣì wà torí ikọ̀ d tigress ó lè dè nàìjíríà us tour eléyìí tí wọ́n lọ fún nǹkan ò tọ́ra já fórílẹ̀-èdè nàìjíríà o torí pé ikọ̀ d tigress wọ́n rí ààyè o níwájú indiana fever ìyẹn ní àná ẹ wo fever yẹn kì í ṣe d tigress nìkan ló bá ó bèmí gan bí mo ṣe wà akọọba kì mí ni ọlọ́run ló lẹ́mí èrò 105 points to 57 points òun náà ni wọ́n fi na d tigress orílẹ̀-èdè nàìjíríà o indiana fever yẹn mọ ti ẹ láàánú nàìjà rárá ni ó ní di àmì 18 àti 48 points òun náà náà fi san the tigress náà fi san wọn mọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn eléré ìdárayá bíi victoria macaulay nicole enabiosi falaskunayi apana gbogbo wọn pátá òun náà náà wà lórí ọ̀nà fórílẹ̀-èdè nàìjíríà tó fi mọ ezenikalu àti promise amukamara abala àkọ́kọ́ ló ti ẹ̀ ti kọ́kọ́ wọ̀wọ̀ fún nàìjíríà 75 points to 29 points ibẹ̀ mo ti mọ̀ pé african champion ó di levels o abọ́ sọ̀rọ̀ sẹ́lẹ̀ tó máa nà wọ́n pa àwọn òfìkẹ́bọ́gà mẹ́ta ẹ̀tẹ́lẹ̀ tí wọ́n wá gbá ní us tour yìí kò sí kankan ní td tigress tí wọ́n jáwé olúborí ìyẹn níbẹ̀ o ṣùgbọ́n

ye de odun ta wa yi awon mo re na wa kama gbogbo bi to ba ku si wo pada so drawing board lati lo se atunse iye sibe okay e je lo sinu ere daraya hammer o hammer throwing tori e mo wi pe e je sapeju ere daraya ifun yi dada ere daraya javelin se fun mu wa se tori re bon ku ta yen bon ju telu e bon mu so we ti mo yen be short pull e tori roboto on lo jawari hammer ohun na round o de flat won mo ju fa won to ba je wi pe ese pori odo ni kabi bi ball rikan mo lo to ba se ta sport gba awon javelin ni short put ati hammer yi ohun na ni won ma nlo awon ile eko grammar bere pe eko grammar temi gangan lo ibe de ati mele bo ti mo pe hammer wa short put wa javelin wa iketa re hammer ohun na ni Sade Olatoye o ti se dada fun lede Nigeria iwon ni women's hammer throw title ile to waye ni Music City Challenge iye ni opin ose ile ta lu tan yi igbe lekerin si ti Sade Olatoye ti o se be o yen folet di Nigeria 7.70.46 meters ohun na Sade Olatoye ohun na loju o lati fi se daada o bo si ipo keji ri pe omo ile di America ohun na ni Sade Olatoye ohun na ni o pari saaju e 64.75 meters omo ile di America ohun ni Sade Olatoye toju 74.46 meters iyen ni hammer throwing o fi se daada fun ile di Nigeria e je wa pe ki lo sere daraya bolu alafesegba league ipele keje o le di Nigeria iyen Nigerian National League Super Four tournament iye lati me ti o gba league ipele keje o le di Nigeria ohun na yo bere lojo ojo kerin osu karun odun 2026 nilu Ikene nipinle Ogun ibi ta ti ri awon oko Sporting Lagos Rajabiz Drama United ati Inter Lagos awon bere rin ti won mo koju ara eni lo de ma bere figagbaga akoko Sporting Lagos o koju Rajabiz koto wa di wipe iko eja won lo Drama United ati Inter Lagos won mura won iyen ni ago meji papa se remo to wa nilu Ikene ohun lo ti ma waye Super Four tournament yi ohun na gege bi mo se so yo mo so en ti o gba league agbipele keje olede Nigeria to de je wipe million 10 naira 10 million naira ohun na le ni to ba gba league ohun ohun na ni won mu lo le gebe ni ti se oga agba idije ohun gege bo ti se je code mimo iyen chichi nwoko ati iko le to se agbateru idije na awon pe Sporting Lagos ati Inter Lagos awon na ni won mo soju ipinle Eko inu league ipele keji orilede Nigeria nigba ni won mo seju ipinle Eko ninu league agbojo orilede Nigeria oje nigba si Drama United ati Rancher Biz awon na ti won tebi won yen latata abe o da ejo lo ni league agbojo orilede Nigeria ni Nigeria National League tora won fi gagbaga loloko ojokun o waye iyen lopin ose yi ninu league agbojo orilede Nigeria Ikọ Rangers International Senu Elugu iya ele ti won je Bayelsa United o ma mu won wa lori akaba tabili ipo akoko o na ni won duro si o ipo akoko papa dodo ta lo na duro si ni iyen lori akaba tabili league agbojo orilede Nigeria lori abi ayo meji sodo ohun na bi won fi ne ko Bayelsa United iyen ni yenegoa won ya won lenu won na won iyen ni le won Bayelsa ye iyen ni nu le won yenegoa match day 34 no league agbojo orilede Nigeria o de je pe Flying Antelopes won fi han wipe anise league orilede Nigeria o dojo ti league ba pari ta to be ti o gba ewe iko egbe agbobolu eyi nba ilu aba won na Rebel Stars ami ayo meji si eyo kan ohun na ni won fi na won ya pe Victor Bauma mo ko fun Rebel Stars igo akoko kan fi lewaju sugbon Stanley Dimpa o gba iko egbe agbobolu eyi nba le iyen ni owo won Ichidera Michael ko to wa fi go le ti won fi jawe olubori ko to wa fi kin leyin iko kun Khalifa
àwọn náà fi yà jẹ kánò pilas pẹ̀lú àmì ayò méjì sí ẹ̀yọ kan nígbà tí Niger tún dé òsì àti Kwara United ọmọ ayò méjì òun náà nàjọ tánù fi gbàgbàgbà wọn bákan náà nílùú ìbàdàn ọkọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù shooting stars ọ̀nà Nasarawa United pẹ̀lú àmì ayò mẹ́ta sí méjì náà ni shooting ni wọ́n fi na Nasarawa ìyẹn ni wá wàṣẹ lẹ́kàn Salami Adamasiga nílùú ìbàdàn bákan náà tó dẹ̀ jẹ́ pé lára àwọn tó mi àwọn fún ikọ̀ shooting láti orí Comor Adegoke bákan náà Lucky Emmanuel omi àwọn lẹ́ẹ̀mejì ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù shooting star fún wádìí pé Joe Frank Stefano ọ̀sẹ̀ ó dá padà ìyẹn fún ikọ̀ Nasarawa àtòun àti Habib Alakija ṣùgbọ́n Comor Adegoke ló mú inigo yẹlẹ̀ fún ikọ̀ shooting star Rivers United àwọn náà àǹfààní àti lọ kópa nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ ó tún ṣe dáadáa fún wọn ó fẹ́ ju hàn kẹ̀kẹ̀kẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n náà bí awọ rẹ̀ pẹ̀lú àmì ayò mẹ́ta sí méjì Barao FC àwọn náà ní ẹ̀ka nínú ọ̀rọ̀ láàmì ayò mẹ́ta sí méjì ní òpin ọ̀sẹ̀ nígbà tí wọ́n rí wo ọ̀nà Plateau United pẹ̀lú àmì ayò kan sódò báwọn afigagbága ṣe lọ nìyẹn o nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn lópin ọ̀sẹ̀ yìí ẹ bọ́ sójú òpó káàṣì ẹ̀kẹta láti jẹ́ *3407*#*3407*#tàbí www.cashier.ng òun náà lẹ́fìtà láti jẹ́ lójú òpó káàṣì ókè balógun ikọ̀ fọ́kọ́nẹ̀ tó lè dènà nàìjíríà yẹn balógun ọ̀jẹ̀ wẹ́wẹ́ tọ́jú orí wọn wà lábẹ́ ogun ọdún ìyẹjọ ìdókòwò òun náà ló ti fi ìgbójúgbóyà rẹ̀ ló ti fi hàn pé ọwọ́ tóun fi sọ àyà ẹran lòun fi sọ kì í ṣe egun ó lè dènà nàìjíríà wọn máa ṣe dáadáa o nígbà táwọn bá padà lọ gbá ìgbésẹ̀ kejì ẹ̀kọ́jọ́ orílẹ̀-èdè màláwì ìyẹn ní ìta àdáde wọn lọ́jọ́ sátidé léyìí tó ń bọ̀ nàìjíríà olójà wípé ìgbésẹ̀ àkọ́kọ́ wọn gbàlejò orílẹ̀-èdè màláwì àmì ayò méjì sódò lọ́nà orílẹ̀-èdè nàìjíríà òun náà fi nà wọ́n lọ́dọ̀ nígbà wọ́n pé ìgbésẹ̀ kejì tó máa wáyé ìyẹn lọ́sẹ̀ tá a fẹ́ ọ̀sẹ̀ yìí orílẹ̀-èdè nàìjíríà àwọn ò ṣe dáadáa nígbà jẹ́ pé àwọn máa gba tíkẹ́ẹ̀tì àti lọ́ pọ̀pọ̀ àlùdíje fẹ́ yẹ àgbáyé lórílẹ̀-èdè Poland ìyẹn lọ́dún 2026 ilé ìta wa ni ó dẹ jẹ́ àwọn agbábọ̀lù orílẹ̀-èdè nàìjíríà ẹ ṣẹ̀ṣẹ̀ dáadáa sí lópin ọ̀sẹ̀ ìyẹn ní ilẹ̀ òkèèrè torí wípé àwọn agbábọ̀lù orílẹ̀-èdè nàìjíríà àwọn náà tàbí ọbẹ̀ ọ̀ wọn tà sọ́sán lópin ọ̀sẹ̀ ilé ìta lùtẹ́ẹ̀ lórílẹ̀-èdè Germany Nathan Teller omi àwọn ẹgbẹ́ agbábọ̀lù Bayer Leverkusen lásìkò tí wọ́n fìyà jẹ́ RB Leipzig pẹ̀lú àmì ayò mẹ́rin sí ẹyọkan ó dẹ̀ jẹ́ wípé gbọ́ àkọ́kọ́ rẹ̀ rí nínú ìdíje German Bundesliga ní sáà táwa ẹ̀rí ó ti ẹ̀ṣẹ́ pé ó tún ṣèrànwọ́ ìyẹn ẹ̀fún Patrick Schick nínú ìfigagbága náà àmọ́ ìṣẹ́jú mẹ́tàdínlọ́gọ́rin 77 minutes òun náà ló gbà ó nínú ìfigagbága náà kan tó yọ orílẹ̀-èdè Scotland Kelechi Iheanacho òun náà ló mú winning goal pikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Celtic lásìkò tí wọ́n jáwé olúborí pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Albania pẹ̀lú àmì ayò méjì sí ẹyọkan àtòlú ẹ̀ka náà ló ti wọlé láàdọ́rin ìṣẹ́jú kí Iheanacho kó tó wá fi ẹ̀rín ìyẹn sí ẹ̀kẹ́ àwọn olólùfẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Celtic lẹ́yìn tó mú jẹ́ goal ẹlẹ́ẹ̀keje léyìí tí ó wù ní sáà tá a wà yìí ilé ẹ̀ta ló Maduka Okoye òun náà ṣe dáadáa lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Udinese bó tiẹ̀ jẹ́ pé Udinese wọ́n fi ìyà jẹ Torino pẹ̀lú àmì ayò méjì sí ẹyọkan bẹ́ẹ̀ clean sheet ẹlẹ́ẹ̀kẹsàn-án Maduka Okoye rèé ìyẹn ní sáà tá a wà yìí fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Udinese bẹ́ẹ̀ Kingsley Eyizibwe òun náà omi àwọn ìyẹn nínú ìfigagbága náà lẹ́jọ́ wípé góò rẹ̀ lẹ́ẹ̀kejì ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Udinese ìyẹn nínú líìgì ilẹ̀ ìtàgé nílẹ̀ gẹ̀ẹ́sì alvin bassey àti samuel chukwueze
won wa lori papa fun iko flam lasiko ti pe wa bo lo arsenal na won olami ayo meta si odo basi e gbogbo adorun iseju lo gba sugbon iseju bere le ni ogota o na ni sabechu kuzi ohun lo gba iye ni ti baka na to lu aroko dare wa lowo waju fun ko ba ti won dra lasiko ti won ta mi ayo kokan koju ko egbe agba bolu sunderland le to mu je afika gbaga ogbon re won ko egbe agba bolu wo isa ele ti ya to ye ko go beta ohun na ohun lo ni ama iko wo je ro gagun pa won ti lo relegation to lo league ile gesi lo le de talking victor osimhen o tesi waju lati mo se daada pelu bo se se iranwo lasiko ti iko egbe agba bolu galatasaray ti won fi apalu eye e lowo iko egbe agba bolu samsonspor pelu ami ayo merin si eyo kan amolisa atawa ni victor sibe go ogun ati ranwo mejo o na lo ti ni sai iko egbe agba bolu galatasaray be lo le de portugal zedu sanusi ati tere bofi awon da word do ni o e won jo mu kulubu ke ori ko fc porto won gba league orile de portugal portugal lasiko ti won fi aje ko agba bolu avoka pelu abi ayo kan si odo e to tu ba si wi pe abi besan o na do fi le waju to wa di ipo keji e bo ti se gugu gabaga meji ti won ma gba isa isa ta wa yi to tenu bodi inu league olede porto olede france awon agbowo awon agbobolu meji fun iko super ego chidoze awaze ati tochukwu dadi adorun iseju patapata o na ni wegba lasiko ti north ati marseille tojo tojo koju ara awon to agbobolu north na marseille pelu abi ayo beta si odo inu dije french league on awaze gbagbaga re leke edogbon o na lo gba iye fun iko egbe agbobolu north ire gogo kan ti ro meji o ti le fun iye lisa ile ita wa ni lapa keji igba di ti e gbagbaga re leke ohun na lo hu gba fun iko egbe agbobolu marseille to de je wi pe iranwo kan pere o ti se fun lisa ile ita wa ni iru fi gbagbaga befa ile eto ti gba fun awon agbobolu obin ole dede nigeria won na se daada o po se ta lo tan yi tori pe obo risola babajide ati shukura toladi po won gba league won akoko iyen ninu ko AS Roma olubi ko ohun iyen ko AS Roma lobirin won se gba league Serie A femine lẹyin igba ti won fi aje ko tenena iyen lopin ose yi to de je wipe awon agbobolu orilede Nigeria mejeji eleyi to wa inu ko ohun won wa ninu ifigagbaga dada ibiji sodo na liko yes roma ni won fi na tenena iye ninu ifigagbaga na be se re league eleketa ti ko yes roma lobirin ti won ma gba re ninu bi star berin league eleketa eleyi ti won ma bi awon risola babajide to na ti se dada o iye ninu bi ifigagbaga be se ni to gba fun won sa ta wa ni o se iranwo meta nigba ti oladipo to wo naa to je okan gbogi minister of defense won ni inu ko eja agbobolu AS Roma iye ni akoko yi ko egbe agbobolu AS Roma won wa foju solo fun ifigagbaga ile to kan ori domestic double o naa ni won fe foju si nigba ti o ba koju ko egbe agbobolu Juventus lase kagba idije Coppa Italia ta wo obirin ojo kerinlelogun osu karun ọdun 2026.

iléeṣẹ́ Omega Travels pẹ̀lú àjọṣepọ̀ Globe Trotting Travels. Bí àkànṣe ètò iléyà kalẹ̀ pa 2026 kalẹ̀ nílùú Qatar. Ìwọ àti mọ̀lẹ́bí rẹ̀ àjọ máa jayé yẹn nílùú Qatar lówó tí ò ga jara lọ. Lẹ́yìn ọjọ́ kẹta ọdún iléyà May 29 ni bàlúwa máa gbéra lọ sílùú Qatar. Five Star Hotel la máa dé sí pẹ̀lú oúnjẹ àjẹpọ́nu látó ń ṣara lóore láàrin ọjọ́ márùn-ún gbáko. Ìgbádùn jaburata ní Desert Safari, Museum, Qatari Village, City Tours, síbi tí ròyìn òtó àpójúbà. Ọjọ́ márùn-ún nílùú Qatar láti catch fun with your family. Kàn sí iléeṣẹ́ Omega Travels tó wà ní

yá ká tún máa kiri àwa kú dédé àkókò yìí. Ìyẹn ní gbogbo ibi tẹ́ ti mọ láǹfààní láti mọ jẹ̀gbáládùn ètò yín ètò wa. Ta lọ́ta ta lọ́ta ọ̀tá jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́ísà o. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni tá a bá sọ nípa ètò ta lọ́ta. Àdùgbọ́ gbá kẹ́sí lọ́sàn-án tèmi torí àti kó gbogbo ẹ̀dẹ́ fún ìgbáládùn ẹ̀yìn tí a náà ni. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ṣe wà lọ lórí ètò fún sọ́yì ọ̀sẹ̀ tó kọjá. A dẹ̀ tún ti padà dé lórí ètò lọ́sàn-án tèmi láyé àti ní àlàáfíà. Bákan náà gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí èyí tẹ́ fi ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá ìkankanú méjèèjì ò ní yọnu débi tí ó di tẹ́ mọ náwó lé àbí tí wọ́n mọ fìtorí ẹ̀ gbé yín káàkiri sí. Bọ̀sún aláyọ̀dé ló máa jẹ́ kẹ láǹfààní láti jẹ́ pé kẹ gbọ́ wa dáadáa lápá ọ̀dọ̀ ti yín bẹ̀yẹn.

ọ̀gá wa tún ní ọláwọ̀ olóòtú ètò Alex Ferguson ti já ní olóko dáná lóko mi olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè yorùbá ti antia the sport actor actor ilé tó wà active ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ ti iléeṣẹ́ wa mi facebook splash 105.5 ìbàdàn splash 105.5 ìbàdàn àbí lórí tiktok ìjà ní olóko dáná sport actor òmọ́lẹ̀ ń bẹ̀yẹ náà ìfigagbága méjèèjì tó máa láǹfààní àti wáyé ìyẹn lénìí nínú ìdíje sí líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì arsenal ó ti fa wàhálà fún man city báyìí o méjì tó gbáléra yẹn àǹfààní aláìlẹ́gbẹ́ ni fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti arsenal bó ṣe jàǹfààní fún arsenal yẹn òun náà ni ó ṣeéṣe kó fa akùdé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti man city man city ló kọ́ dá prayer padà sára arsenal náà bó ṣe na méjèèjì àǹfààní méjì tó gbáléra yẹn ó ti dá pressure padà lò sórí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti manchester city ṣé kinní ọ̀hún ṣé ó affect ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti man city àbí ò ní affect man city ìyẹn gbà tó bá ń gbà figagbága lénìí aago mẹ́ta ní figagbága chelsea àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti nottingham tiẹ̀ lọ́sàn-án ṣùgbọ́n aago mẹ́jọ ní figagbága ikọ̀ ti man city àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti everton ló wà nílé yóò mọ gbàlejò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti manchester city àáwò ìfigagbága yẹn náà. ẹ mọ́ gbàgbé káàṣìẹ̀ àtúnyí koto fáwọn tí ó gbọ́ pẹ́ ìyẹn lọ́sàn-án tìní tá a bá ń sọ nípa ètò ti káàṣìẹ̀ àwọn tán ti dààmú ẹ sì mọ́ gbàgbé pé ó ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n tá a bá ń sọ nípa iléyà cashport ó máa zẹ̀ àwọn èèyàn ó tún gbẹ́nu sí mílíọ̀nù tún máa bọ́lẹ̀ fún ti iléyà cashport táwọn èèyàn máa ṣàṣàpò kì tún wá sí ẹ̀bùn owó nìkan ẹran àgbò náà àgbò tó dúró déédéé ni o kì í ṣe àwọn àgbò 17.5 èló ń jálẹ̀ ẹ jẹ́ ń fún yín 16.5 àtowó làádà ó jẹ́ 17,000 àwọn àgbò ń kọ́ o àgbò tó dúró déédéé gidi ni o kóòdì apá àbí ti splash káàṣẹ splash mo fẹ́ pè yìí kóòdì yẹn yàtọ̀ síra wọn *347*1004*1#*1004*1# tàbí www.cashier.ng bí nǹkan ṣe rí nìyẹn lápá àti káàṣìẹ bó bá ní kó o ṣe tán

0: bo ba ni ko se tan ko to yin ka si e o le ti gbagbe yin bayi bayi bayi eh eh o ti ye oba hun n to ni fi gbagbe nu iwo lo kan lo so yin lati gbenu si ka si e gege ba se n ba bo ta ba so nipa e to je oluko ni ko ti super fan connect eh oluko ni fan connect oluko ni Moses Adoku gege bo se n je odi mimo ipe e n ba gbo meji sodo ni bi fi gabaga to waye koju under 20 ti obirin ti orilede Malawi yo ma wo pe ifigabaga o se kini kan Malawi oni ki se pe Malawi o gba bolu oni sugbon meji sodo yen gangan awon ma won won si dada to opolopo anfani oni ke bi agba bolu ti fa connect ni won ri lati pa won le bi eran won si ti gbagbe to won ba won so ni o saaju ifigabaga o pe ifigabaga ta fe gba yi ko si nti o le sele loke ta o eje alu anfani pele lawa eje pa won le bi eran ngba ba ta ba fi dodo won gbogbo kiraki ta won na o se se ko pada ko so mi abi bi ti won ba tin sare kan so gbese go ka won tun pada fi nkan si won sugbon meji sodo ta won na yi ko ito yo si ti o ba idale o eh eh ti o ba ti de kale ko ti ito yo si n to ba fi le mu awon na meji sodo nbi orilede Malawi ko si nti o le sele lorilede ti won na o oni sugbon gbogbo bi ti akude wa fun ikege agbabolu ti fa connect nibi ifigabaga ta won gba lopin ose yi saaju igbese elekeji ti o ma waye lojo kesan nigba ta won ba n lo koju orilede Malawi obirin under 20 won ni FIFA Women's Under 20 World Cup nkan o to ti pada yo ti yato yóò ti yàtọ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ibi tí a kù dé wà nù fi gabaga tó wáyé lópin ọ̀sẹ̀ yìí àwọn ò ti ṣe àtúnṣe síbẹ̀ dáadáa ṣáájú ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí olùkọ́ni Fakonet olùkọ́ni Moses Adoku gẹ́gẹ́ bó ṣe jẹ́ òde mímọ̀ nù o pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní làwọn pàdánù ó yẹ kí ìfigabaga yẹn ó yẹ kó ju méjì sódò lọ káwọn pa wọ́n lẹ̀ bí ẹran ni ó bà ni kò tí ìbàjẹ́ ìfigabaga ele to ku fun ike bi agbabolu ti 3SC bayi leyin igba tan ti fi yaje Nasarawa United lana ami ayo meta si meji ifigabaga iyo kan lo ku ni ile ti 3SC o gba nigba tan ba koju ko bi agbabolu ti Bara FC yi ile ni o ti wa ba 3SC leyin igba to ba ba 3SC nle tan ike bi agbabolu si 3SC ohun lo si kẹta ẹ mọ gbàgbé pé ìgbésẹ àkọkọ ikọ 3SC ó lọ fìyà jẹ ẹgbẹ agbábọọlù ti Bara FC mọlé ni àmì ayò kan sódò ni lọjọ kẹrìnlá oṣù kejìlá lọdún tó kọjá december 14 àmì ayò kan sódò ni ìgbésẹ lẹẹkejì ó mọ wáyé lọjọ kẹwàá lọjọ sunday sí ń bọ yìí òun náà ni ìfigabaga òun ó mọ láǹfààní àti wáyé àǹfààní aláìlẹ́gbẹ́ ni fún ikọ̀ ti 3SC láti lo àmì yẹn láti fi mókè dáadáa ẹ mọ́ gbàgbé pé líìgì orílẹ̀-èdè wa nàìjíríà ipò ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ńbáṣepọ̀ ẹlẹ́ẹ̀kẹrin kò wúlò mẹ́ta náà ló wúlò méjì ti ń lọ CAF Champions League ẹlẹ́ẹ̀kẹta ti ń lọ CAF Confederation èyí tó yẹkẹ́ lẹ́ẹ̀kẹrin fi lọ́ntì ẹ̀ ń bá gba FA ni ó ṣe ìkejì ẹlẹ́ẹ̀kẹta lọ nù díje ti CAF Confederation Cup lórí tó túmọ̀ sí pé tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bá ṣe ipò ẹlẹ́ẹ̀kẹrin jáde kò wúlò nípa ti tó ní ṣe pẹ̀lú ìdíje ti CAF lẹ́yìn ìgbà tí ikọ̀ 3SC bá gbàlejò ikọ̀ ti Bara FC tán lọ́jọ́ sunday 3SC ń lo òkè ta lọ kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Niger Tornadoes ibi tí 3SC ń lọ́nu bàbá sì ní ká wo 3SC lára àwọn ikọ̀ tó ń ṣe dáadáa ní ilé ní sáà tá a wà yìí oníkẹ́ bí agbábọ́ọ̀lù 3SC wà o pẹ̀lú ìfigabaga tí wọ́n ti gbá ní sáà yìí ìfigabaga 18 eléyìí tí ikọ̀ 3SC tó ti gbá ní ilé ní sáà yìí ó ti borí ìfigabaga 14 ó ta omi mẹ́ta ó sì pàdánù ìfigabaga ẹyọkan ló pàdánù ní ilé bàbá ń sọ nípa ikọ̀ 3SC nínú àwọn ikọ̀ tó ṣe dáadáa ní ilé ní sáà yìí ipò ẹlẹ́ẹ̀kẹta ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti 3SC ló wà ní ilé bàbá ti yọwọ́ Rivers United ilé tó borí ìfigabaga 15 ní ilé tiẹ̀ ikọ ti Rangers International ifigabaga merinla lo bori ṣugbọn ko padanu kankan le ntie 3S tun ni kege agba bọọlu eleketa ile ti o tun se daada ni ile ta ba so nipa loke ita ipo eleko kanla oni ko 3S wa bi awon ikọ bi won se se daada si loke ita ifigabaga meji din ni ogun to ti gba loke ita 18 games 3S meta pere lo na nbe o ta omi meta o si padanu ifigabaga mejila iyen loke ita ile ni agbara 3S wa en ba se po elekerin ni league orilede wa Nigeria igba ki gba ni igba kerin ti ngba ni igba keji gan isi gba to joju ambele ta se to se ipo elekerin ti e oni bi kankan ti o lo lasiko yi ipo eleketa 3S wa ninu odije league orilede wa Nigeria pelu 57 points bi nkan se renu awon tabili tabili league lolokan ojokan abi eja loju oja na babade willi ti wa nbi ati abib fasasi awon mejeji ti wa nbi lati gba tabili si ala bi awon league lolokan ojokan NBFL ni o league legacy ni o French League One ni o ati German Bundesliga Italian Serie A La Liga won gba si ala bi tabili si bi o si wa bayi atawon gba bolu to mi awon ju ṣùgbọ́n ká tó lójú ọjà só ti ta káàṣì ẹ̀ *347*1004*#, tàbí www.kaṣi.ng. mò ń já ọtán, all my ladies, everybody, àní iléyà cashport ti ń bọ̀ yìí, kìí ṣe àwọn tó bá play káàṣì ẹ̀ lọ́sẹ̀ yẹn nìkan ni nọ́mbà wọn láǹfààní àti kópa ń bẹ̀ o láti àkókò yìí lọ báyìí gbogbo tíkẹ́ẹ̀tì tẹ́ ń play yẹn yàtọ̀ sí pé o ní fi jẹ lénìí ó tún lọ inú koto ti cashport ìwọ náà sá mọ́ ń gbọ́ pẹ̀lú mi ìbá jẹ cashport tán bá ní ń jọ̀wọ́ ló ti play kẹ́ ó lé níjọ wednesday lòún ti play kẹ́yìn ó lé níjọ tuesday lé tó túmọ̀ sí pé kìí ṣe àwọn tó bá play lọ́jọ́ yẹn nìkan ò ní jẹ cashport lọ́jọ́ friday iléyà cashport ń kanlẹ̀kùn gbàgbàgbàgbàgbà báyìí kìí ṣowó nìkan owó àtẹ̀ràn ọdún tó dúró déédé àgbò tó dúró déédé sẹ́ran tí yín lè kàn dáadáa ayé ò fẹ́ràn kàn mọ́ nísìnyí tó tiẹ̀ ṣẹlẹ̀ sáwà bí ọdún bíi mélòó kan sẹ́yìn tún lè rẹran ọdún ká tó lọ fẹ́ràn ọdún kàn mọ́ àtìgbà náà báyìí nísìnyí gbogbo ẹran ọdún tá a bá rà nísìnyí àwọn wo tínrín là ń rà ra ẹran tó níwo tó tíìkì mọ́ àwọn ẹran tó bá níwo tó bá tíìkì alákòóbá ni wọ́n yóò mọ gbéyàn nú ni bí ìgbà tó lè kàn àfi gbogbo àmú david tẹran tí ò tó tí ó bí àwàdà ni àbí ẹran ọdún àbí ọdún bíi mélòó kan sẹ́yìn níbi etí odò bíi níbi etí odò bíi etí odò ogun pa yìí ibẹ̀ wọn ti kàn pa àwa àti ṣẹlẹ̀ yálẹ̀ kíkílẹ̀ yá tó dé ẹran dídín là ń jẹ láàárọ̀ ọjọ́ ọdún ẹran dídín jẹ́fẹ́ràn kàn mọ́ ó ti lọ fà á lójú ọjà nísìnyí bá a bá padà dé ká wá tẹ̀sọ́wọ́ wájú àwọn ìfigagbága tí ó wáyé lénìí á mẹ́nubà bákan náà ni kẹ́gi agbábọ́ọ̀lù ti Real Madrid àtúndì kankan tá a fẹ́ jẹ́ òun bẹ̀ yẹn náà nípa ti olùkọ́ni ose mourinho àti táwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti Madrid tí wọ́n sọ lásìkò yìí olùkọ́ni wo làwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti Madrid wọ́n fẹ́ kó gbaṣẹ́ lẹ́yìn ìgbà tí abelua tó bá kú torí ó ti dájú tàdá abelua wọn lè fúnṣẹ́ ibi tí ó mọ̀ gbà lọ nọ́ọ̀nù tísà yìí bá ti tán olùkọ́ni wo làwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti Madrid mú kí ni wọ́n sọ nípa olùkọ́ni ose mourinho tó fi di pé kò dájú pé kí ni ẹja lójú ọjà bàbá dé ká tẹ̀ wájú ẹ kú kalẹ̀.
1: Flash FM 105.5.
2: Chai, my head, oh.
3: Oga landlord, why you dey shake like ceiling fan? Eh?
2: My village people don't come again, oh.
3: Ah, this one with your body hot so? You don't do test?
2: Yes, see result, oh.
3: Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luther. Luther na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am.
2: Hey, thank you, Oga Luther. I don't dey can't pay.
4: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
5: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
6: With Messi, you go for goal here. Oh, my goodness.
7: Running it for Selko.
6: It's Mbappe. Oh, my word. Alvaro Pereira hit by Hammer.
8: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Join the World Sports Crew Saturdays on Splash FM from 1:15 p.m. to 2:30 p.m. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 p.m. to 2:30 p.m. World Sports. Sports delivery, just the way you like it.

0: bákan náà tábìlì french league one paris saint germain wà nípò kíní pẹ̀lú 70 points ipò kejì arsenal 64 points ipò kẹta olympic lyon 60 points ipò kẹrin lille 58 points mẹ́ta tó wà sẹ́lẹ̀ tábìlì ọ̀zẹ́ nantes àti mens ni wọ́n wà ní 31 matches bákan náà bí wọ́n ṣe wá ní àwọn sílé esteban lepaul rennes ló wà 19 goals ló wà bákan náà jaoque panichele strasbourg ló wà 16 goals ló wà marcin greenwood olympic marseille 15 goals ni bákan náà dj english premier league tábìlì wọn bó ṣe wà sílé lẹ́yìn ikọ̀ arsenal wọ́n wà nípò kejì pẹ̀lú 76 points manchester city ipò kejì 70 points manchester united ipò kẹta 64 points liverpool ipò kẹrin 58 points aston villa ipò karùn 58 points chelsea wà ní ipò kẹsàn 48 points tottenham wà ní 70 position pẹ̀lú 37 points àwọn mẹ́ta tó wà sálẹ̀ tábìlì west ham united burnley àti wolverhampton wanderers wọ́n ti wá ní 35 matches àmọ́ manchester city àwọn táwọn wà nípò kejì àwọn wà ní 33 matches bí wọ́n ṣe wá mi àwọn sí lélẹ̀ ellie hanlan manchester city 24 goals ni igor thiago brentford 22 goals ni anthony semenyo manchester city 15 goals ni ìfigagbága máa tẹ̀síwájú lóyìn tó bá ti di aago mẹ́ta ní ọ̀sán chelsea máa gbàlejò nottingham forest bákan náà aago mẹ́jọ láṣálẹ̀ everton àti manchester city ni bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
1: tábìlì bundesliga wọ́n ti wà lórí àkàtà tábìlì rẹ̀ bayern munich wà pa ọkọ̀ pẹ̀lú 3 points dortmund ipò kejì 67 points rb leipzig kẹta 62 points leverkusen ipò kẹrin 58 points vfb stuttgart ipò karùn 58 points àwọn mẹ́ta tó wà sálẹ̀ tábìlì wolfsburg saint pauli àti fc edem wọ́n ti wà láǹfààní àti mi àwọn sí harry kane láti inú kan ti bayern munich 33 goals ni dennis rudas láti inú kan ti stuttgart 18 goals ni patrick chick láti inú kan leverkusen 16 goals ni bákan náà tábìlì spanish la liga barcelona wà pa àkọ́kọ́ pẹ̀lú 88 points real madrid ipò kejì 77 points villarreal ipò kẹta 68 points atletico madrid ipò kẹrin 63 points real betis ipò karùn 53 points àwọn mẹ́ta tó wà sálẹ̀ tábìlì sevilla levante àti real oviedo ní bẹ́sẹ̀ láǹfààní àti mi àwọn sí kylian mbappe láti inú kan real madrid 24 goals ni fedat muriki láti inú kan ti mallorca 21 points ni 21 goals ni lami yama láti inú kan ti barcelona 16 goals ni ní ó láǹfààní àti tẹ̀síwájú nípa dagun mẹ́jọ àṣà leoni sevilla àti real sociedad ni bákan náà tábìlì italia syria inter milan wà ní ń pa ọ̀kọ̀ pẹ̀lú 82 points napoli ipò kejì 70 points ac milan ipò kẹta 67 points juventus ipò kẹrin 65 points fc como ó wà nípò karùn-ún pẹ̀lú 62 points àwọn mẹ́ta tó wà sáré tábìlì cremonese elans verona àti pisa wọ́n ṣe láǹfààní àti mi àwọn sírè lata martinez láti inú kan ti inter milan 16 goals ni marcus thuram láti inú kan ti inter milan náà bákan náà 16 goals nicholas pans láti inú kan ti como 12 goals ni ó wà láǹfààní àti tẹ̀síwájú ní cremonese àti lazio tó bá dagun báwọn àbò ìwọlé ni roma àti fc àti florentina wà ní ògbà tó bá di aago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 7:45 p.m. bí kò ṣe jẹ́ nìyẹn.
2: bí nǹkan ṣe lọ́nu bá bá ń sọ nípa àwọn tábìlì dígì lọ́lọ́kùn òjọ kan.
3: wàhálà tó bẹ̀rẹ̀ láàrin nema junior àti ọmọ robio junior ní training ibẹ̀ làwọn méjèèjì ibẹ̀ wọ́n ti wọ̀ mọ́ra wọn lọ́wọ́ ọmọ robio ó kọ́kọ́ kọjá lára nema ó fèsì la nema wá ń sọ fún pé in tó o ṣe tó o kọjá lọ lẹ́ẹ̀kan yẹn torí para lé ni ọ ni o àti pé èèyàn dáadáa ni bàbá rẹ sí a bó o ṣe kọjá tó o kọjá lọ yẹn mọ́ tún dánrọ́ ẹ̀wò lásàmọ́ kó tún lo fẹ́ kọjá padà o mọ́ lo fẹ́ gbìyànjú kọjá padà lọ́mọ́ bá òkè à sà tírédì láwa ló bá tún mú sí nema junior lára tírédì padà ló bá tún gé padà ló bá wọ ọmọ ra ló fún fọtí pé ó gbádùn báyìí tó mọ fi wá polówó ni àbí kán lè mọ pé ọ̀nà ọmọ bọ́ọ̀lù gbá bí eré liye ọmọ ẹ̀jẹ̀ ló bá tún wọ ọmọ ra pé yín tún tẹ̀sí ọ lójú àbó ọmọ tó ń ṣe ni àwàdà ló pé ó gbádùn sá tó òwe tó fẹ́ mọ gé ni sá òré àwọn defender alẹ́ ò gé wọn èmi ló fẹ́ mọ fi polówó ó ti mọ̀ pé n tó bá ṣe fúnra wa yìí yóò lọ fà ṣùgbọ́n ẹ tó jẹ́ agbẹnusọ ọmọ yìí ó ti fi ẹjọ́ sun àwọn alákòóso ikọ̀ ti santos pé ṣé n tí nema junior yìí ṣe só dáa mo fẹ́ pa confidence mọ́mọ́lá sígbà tóun náà wà nírú ọjọ́ orí nema junior yìí nígbà tí nema junior náà wà nírú èjì báyìí ọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù náà ni nema junior ó ti kọjá lára wọn tí wọ́n mọ òwò kí ẹ mọ̀jà kan lẹ́sẹ̀ mọ̀jà bá tiẹ̀ jẹ́ ṣé bó ṣe wá fún ọmọ ọlọ́mọ ọ̀fọ́ tí so dáa bẹ́ẹ̀ ṣé bàbá rẹ lè wà ń dúró kí nema junior fún ọmọ rẹ̀ ń fọ́ títorí pé ó gé nema junior ó gé lálàkọ̀kọ́ ó kìlọ̀ fún ó gé ọlọ́lẹ̀ kejì ó tírédì lẹ́wà náà ta ni wọn náà ló ó dúró bí ò ṣe ní gé ọ ni ó gé ọ ẹ̀ kí àti kí tún wá ni. se wona ege eyan ni omo wa gi o fo omo lomo 40 olowo obi o Neymar Junior nti agent omo yi in to sonu won ti report case yen fa won alakoso ko ti Santos pe egbe igbese ile to joju ko ye ko ma lo be ko ye ko ma lo be e ko sa gba ball ti won le ge se ti Neymar Junior na ba gi omo yi pada se ki omo yi na ko wo na ko fun 40 ko se fo omo lo o se fun ewo yi na ewo ewo bi orun ewo bo se le ewo gogo eke bo se le tori pe won gi o Neymar Junior nto se yi o da o won ti fejo Neymar sun awon alakoso Neymar tin kan ra buku lo tori World Cup o ba se mona mona legbe Neymar lowo yi nti o foju re kan o lo fe to be lati beye ka sun owo waju e mo gba mi pe mo so fun yin pe ifigabaga meji ti o lanfani ati waye leni a wo ifigabaga o e bakan na a ni pe yi ko to ti ka se o *347*100#. Tabi www.cashier.ng. Adupe f'Olorun. Adupe f'Olorun. Won ni ara baba sa Alex Ferguson won lara won ti nya die die. Saju ifigabaga to waye laarin Man U ati Liverpool. Oni won gbe baba digba digba lo le iwosan. Sugba adupe f'Olorun. Ko ti ija si maalu. Ko ti ibo si maalu. Ko ti ibo si ta lo ma so lodo Alhaji Aniyi kaye ngbagi. Won ni adupe baba ti ngbadun die die o. Ko ti ibo si ta lo sanwo ere fun Alhaji Rashidi Ayinde ti won fun andeti. Won ni baba baba ti ngbadun die die. Ki baba ma je ka loku. Gege bi ti nto wa lowo nu. Tori lana won gbe baba digba digba lo le iwosan. Sugba adupe o. Baba eni odun 84 se ki se o ti mo lu wa nu. Sugba ko ti ibo si mo lu. Olorun o fun baba liyin alaafia ati emi gigun baba sa Alex Ferguson. Awon agba bolu iko ti Madrid e je agba be yen wole losan yi won ni won ti so labenu won si ti yin awon leader ti o lo koju Florentino Perez pe yoyin club la wa fe o yoyin club lo loko ni ta fe ti boda boda belu atawon ba ti lo yoyin club lo loko ni ta fe to ba ti wa yato si yoyin club agbote n so pe won le so pe e ti jade pe oluko ni o se mori o ni famu ni fowo ara yi ba to da je o awa o fe oluko ni o se mori o bi o won lawon agba bolu ko ti Madrid won ti se pade laarin ara won pe yoyin club la won fe yoyin club la fe fe mori o mori o te n so yi eyen to ka si ke gi agba bolu ti mori o ti sise to ba fi alaafia bere ninu ko ohun gba ti o ba idopin wahala ni o fi inu ko gbe agba bolu ohun si tawon agba bolu ti won mo sagun sira won pe o mori o ni ma management ko ni ma management wahala ni oluko ni o se mori o ni ma dale nu gbogbo dressing room ko gbe agba bolu to ti sise je awon ti awon agba bolu ko ti Madrid ti an so yi aku dede wo yi ogbeni Dikula Ayinde oju itere
4: aku dede wo ya toko aku dede wo igbogbo eyan ara le aka won ti wa ota ni won ni dope
3: baba Akorede Yusuf agba ni wa ku epo
5: se emi lo kini abi baba mi
3: se baba mo ni baba won bi baba won wi ni yi se baba temi mo so baba won wi ni
5: ati baba re nle mona ni mo ma di baba
3: baba won wi ni
5: emi o mo fi ole ni ko so pe tori pe ko si baba re nle lo jama yin o je ni mo woran mo ke nti wa ka kiri agbala yi pe akuse lataro albarika to pa lo office nkan kan o le ni je lo ni jo baje
3: la koko na eje ati oko wo ti Neymar Junior se so da omo yen ge lala koko o de so fo omo yen pe bo se lohun mo tun gbiyanju pe o fe ge mi pada o training won wa omo yen de tun wo pe se bi training la wa omo yen tun ge Neymar Junior lele keji o si fi owo kan o fi wo se pe yoba lo ni ta ba fo owo tun bo mo wi abi to si fa ohun fo owo tun o fi wo omo yen ani o si fo owo keji ba wi o si fun omo yen 40 gugu eke omo yen lo le bayi
5: lodo temi oro nkan yen pin si meji la o kona lati pe bo se gi ohun tohun lorun la podo temi o wrong ninu bola la fese gba ta wa den soro mo pa pe nti agbenu soro so pe eyan le pa confidence mo mo lara mo pe ogun kan te wa be se ninu fi gagba gagan sansan inu gbaradi na le yan ti ma gbiyanju e ti mo pe style ti bayi lati giyan jẹun lówó bóyá o lè ṣe é ṣe so láti sọ gbóòórùn nǹkan tóun sọ yìí ó yẹ kóun náà rántí ìgbà tóun náà kéré pé àwọn tó ju òun lọ́gbà yìí náà èlòun náà ń gé so bọ́ọ̀lù aláfẹsẹ̀ gbà á mo rò pé tó rọrùn pé ọmọ yẹn fẹ́ máa fi òun pa èmi rò pé tó dáa jù ni pé èèyàn lè change position ẹ̀ pé kó kúrò ní abala ibi tí ọmọ yẹn ti ń operate kọ́ mọ́ bàbá máa fi pa mí dé so lápọ̀rọ̀ tèmi o láti wá fa ọmọ kó máa na ọmọ ní pápá ṣeré pé wọ́n gé òun èèyàn mélòó láyé kó na òun nígbà tó ń gé àwọn èèyàn jò ni tó bá yẹ pé bóun ṣe gé àwọn èèyàn tá a bá wo ní ma jùlọ náà tó mesmerize àwọn agbábọ́ọ̀lù káàkiri àgbáyé
6: ẹjọ tún ìbò yẹn wí
5: ọ̀kápálá sá
6: ìbò tẹ sọ yẹn ni
5: to mesmerize
6: ìbò ti pọ̀ jù
5: so nínú tó ṣe bẹ́ẹ̀ ọ̀kan pàtàkì ní NEMA Junior jẹ́ tá a bá ń sọ̀rọ̀ pé kí èèyàn fi hàn pa mí dé so tá a bá ń sọ̀rọ̀ pé iye èèyàn tó yẹ kó na òun nígbà náà mo rò wọ́n tó yẹ wọ́n wọ́n náà mara tó yẹ wọ́n fún kóńgbà náà gan èèyàn ò lè máa ka èèyàn bí ọgọ́rùn-ún gan so náà wàá gbá bọ́ọ̀lù tó jẹ́ ìjà gbà wo so tá a bá ń sọ pé wọ́n á gé òun náà mo rò pé nǹkan yẹn lọ bá lọ àbọ̀mọ́ ń bọ̀ náà ni àwọn náà ti ó ti rẹ àwọn náà sí àwọn náà ti di àgbà àwọn ọmọ kéèké náà ti dé táwọn náà wàá gbẹ̀sán wá dé òní táwọn náà wù sáwọn tó jù wọn lọ so láti wá ṣe bẹ́ẹ̀ láti máa na ọmọ èmi rò pé kú díẹ̀ káàtó so mo rò pé wọn tó jẹ́ alákòóso lẹ̀ ń ba wí pé bó bá ti wàá rí bẹ́ẹ̀ kì í sì wọ́n ló wàá pe ọmọ sákèsì pé kó máa fi ọpa mẹ́ẹ̀dẹ́ mọ́ bí wọ́n ti sọ fún bí olùkọ́ni wọn olùkọ́ni lè pọ́ ọmọ sákèsì pé ẹ má sọ di ẹ̀rọ lórí pápá so lápọ̀dọ̀ tèmi láti ṣe bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó.
7: Lápọ̀dọ̀ tèmi èmi ròyìn pé ó ṣeéṣe torí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fèmi ṣùgbọ́n nǹkan tèmi rò pé ó ṣeéṣe kó ṣẹlẹ̀ ni pé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan tún jáde lábẹ́nú lẹ́nu ọmọ ẹ̀ sí NEMA Junior yàtọ̀ sí pé bóyá
6: mo ṣe ti bóyá ó kàn fún
7: un olówó pé nǹkan tí NEMA Junior tó ṣe wà nínú tíìmù gangan nìyẹn tí wọ́n ṣe rà sínú tíìmù nìyẹn ni wípé òkè irú àwọn agbábọ̀ tán jẹ́ kéékèèké yìí irú ẹ̀yìn tẹ́ ẹ ti làmì láka yìí tán bá pàdé tán pàdé opponent tán pàdé irú yín pẹ̀lú àwọn ikọ̀ eléyìí tí wọ́n bá pàdé bóun náà ṣe fẹ́ ní ẹ̀mí ìgboyà láti pàdé irú wọn láti gérú wọn àbí láti máàkì wọn láti gbábọ̀ kojú irú wọn ṣùgbọ́n láti ṣe báyìí sí nǹkan tí NEMA Junior ń tọ́ka sí bẹ̀rẹ̀ ni pé tó bá dé ta o ta bá ń play against àwọn kan o àwọn kan wà tó gbọdọ̀ mọ gé báyìí o so ó ti pa confidence mọ́mọ́ yẹn lára ó ti limit ibi tí ó lè tó lè gbà bọ́ọ̀dé lórí pápá so èmi rò pé nǹkan tó kù díẹ̀ káàtó ni tó bá yẹ pé àwọn olùkọ́ni míì ni àbí tó bá yẹ pé management míì ni kò sí nǹkan tó ní kán má sanction
6: NEMA
7: Junior lórí nǹkan tó ṣe tó bá jẹ́ pé kò sí nǹkan míì bóyá behind the scene bóyá tí agbábọ́ọ̀lù ṣe fún NEMA Junior ju wípé
6: ó sì bù 14
7: so mo rò pé ìgbáradì náà pé training ni òkè wípé òkè tó bá di pé match wá bẹ̀rẹ̀ gangan bó ló ṣe wá fẹ́ ṣe nígbà tí ò bá fi kọ́ra ní training so nǹkan téèyàn bá ní tó mọ̀ ṣe tágbábọ́ọ̀lù bá mọ̀ ṣe àti ibi ìgbáradì náà ni ìyá ti ṣe kó tó di wípé bọ́ọ̀lù ó dibi ọ̀dọ́ àgàdé so lápọ̀dọ̀ ti tèmi o kò sí nǹkan tó ní kí NEMA Junior kan má sanction fún nǹkan tó ṣe yìí.
6: ká tó bọ́ sínú ohun tó ní ṣe pẹ̀lú olùkọ́ni ose mori o ẹ jẹ́ ká lójú ọjà ẹlẹ́ẹ̀kejì bàbá dé àwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti madrid ní yọyin club làwọn fẹ́ àwọn mori o dá wàhálà alẹ́ o wọ́n ti sọ fún florentino perez kán sọ fún lókù wọn àti sọ fún wọ́n ti yan àwọn ìgbìmọ̀ tí ó sọ láàrin ara wọn pé àwa ò fẹ́ olùkọ́ni ose mori o benfica sì rè òun ti palẹ̀ ogun mọ́ tiẹ̀ ó ti ní tí olùkọ́ni ose mori o bá fi lè lọ olùkọ́ni kan fúham marco silva lòun ò fi replace ẹ̀ á lójú ọjà nísìnyí so ti play cash ẹ̀ *347 *1004 *1# tàbí www.cashier.ng ẹjẹ́ àlójú ọjà bàbá dékáwá tẹ̀ wájú ẹ̀kú kalẹ̀.
8: Flash FM 105.5 Graduates across Nigeria are landing that dream job with a degree from the University of Leicester. You live and study in one of the UK's most multicultural cities, and we'll do all we can to support your journey. This includes offering huge guaranteed international scholarships for undergraduates and postgraduates too. That's right. At Leicester, we want to see you take your future further. And don't just take our word for it. Times Higher Education ranked us in the UK top 25 in 2026. Apply now at le.ac.uk.
9: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
10: Njẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa. Gateway? Rárá o, kí ni ó jẹ́? Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti kún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀ ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
11: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UIUX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
10: Dúró gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
11: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
10: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
11: Rárá àti rárá.
10: Ó dà bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí náà ni màá fi orúkọ.

0: 13. With Bathian Pensions, it's easy. We believe you deserve clarity, confidence, and dignity long after your working years are over. Whether you're an artisan or white-collar worker, switch to Bathian Pensions and enjoy a well-planned future. Register at www.bathianpensions.com. Bathian Pensions, your pensions simplified, your retirement secured.
1: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa.
2: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
1: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
3: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
1: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
3: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
1: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
3: Rárá àti rárá.
1: Ó dáa bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
3: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.
4: Flash FM 105.5.
5: Flash 105.5 FM. The best.

0: ọpẹ fẹlẹ dumare
1: adupe o
0: wẹrẹ wẹrẹ wẹrẹ o su odun su karun tun ti gbera tan
1: o gbera o
0: gbera ta bai wo ah cha cha cha ti e bai di bi 27 20 kiri kan combo ni o ma je baba ti se ma sodun leya bayi a si tun ma sayojo odun awon ewe beyan ba le ti ri e ma lo ye calendar yin wo wallahi so like e ma wo lori re ni eh ti da nkan kan mo e ma tele wa bo bayi lawon oju opo bi ti e ti ma nba wa ririn ajo e la oju opo ibanidore facebook wa lagban splash fm 105.5 ibadan splash fm 105.5 ibadan na ni ibi ti e ti ma lanfani ati ma dabule gege bi e ti ma se ngbogbogba e sere be soju opo ibe ti wole na ni ke ma ba ni like e ke si ma ba wa share e daada kunle o ma ni fowo se na loruko temi ojulo wa ni ikai presenter yin na ni gbanko gbi iroyin lakede tun gbede o awon sele loni ranran to sele to kenu ketan lawon agban bi kan sugbon ti awo mo mo wa gege bi iroyin te ma fi kogbon iroyin ti o ma fun yin lori ofe lati dupe lowo oba dani waye bi o ba sele si wa ko tumo si pe o sele nbomi
1: be ni
0: walai ai ma ye awon eyan ma ni ai gbe le eni afonuro bi eni to ngbele petesi ko o to ba ye lenu staircase
1: olohun
0: o nkan yan nu o
1: olohun
0: o ma sanu wa abi eyan te po gede mo lenu ile abi en do mi la lori taisi
1: olohun
0: ora igbe le eni afonuro ke se be o olohun ni so eyan ki seda o si ma so wa ni gbogbo igba lase lowo olohun kunle oma ni fowo se na loruko mi ojulo wa ni ikai presenter yin na ni ilias loruko te somo e kule o e kaabo lori akotun gbankan gbero yi
1: o da tun ti se tan lati je ora lara re gege bi ati man se ni gbogbo ojo aje monday gbankan gbi iroyin na ni o ele gan la fin ki pe ka san ni gbogbo bi te tin lanfani lati ma gbo wa ikani omo lu abila wa npe bi splash 105.5 fm ile funfun bala ofelele yen nilu ti ibadan
0: iba
1: ebe mo pe ni ayin gangan ebe na ni agbara ati ase iroyin o sokale sibi ni o idire to fi je pe awon sele to ti sele un baba ti mu wa teyin fe ti yin gbo ti ni ke gbo ke fi mo ko gbo ni o e mo gbo ke fi mo sedi won ara yin
0: yes.
1: E mo gbo ke fi mo mo wi pe lotito ati lododo o na ni sele sele na lai e mu ku o loro ti yin awon iroyin o ti wa wa lori tabili ti wa awon akori eleyi to gberu ibe lati kokko bere o ogba boba doju ogbagadi gan e ma ni anfani lati ma fe ti yin ko yawo royin in lo ruba lejo nu iya adini yin na ni o aminat adetun badmus on loruko temi motola yin eleyi to se be nko momo o se dada
0: okay e je ki agbera ka bere si ni dabole bi e se fofun lori awon akori loni ranran ti o farahan lati na awon aweroyin ojojumo lewa Nigeria gege bi gbankan gberoyin edumare ni so wa nisin sanu fun wa yo kede ma te waju o lati ma so wa ama o ni oju ona ma sose Eko si ilu Ibadan eyan meta won gbe mimi ninu akosile isele jamba oko kan to sele nibe o si gbe mi eyan meta loni tuntun ayanra gege ba ti seri akosile yi o si nbale si agbon punch metro ninu iwe iroyin punch fun toni kolon ko sa ma so wa ko si ma saanu fun wa ni
1: ami ati ami o da to ba ribe wa ja lo si ojo ewe ken le ni ogan page 34 won ni ijeje mo pe awon karamba ni edakele to je pe iko ajinigbe mo bere owo ni won won mo ti demi arakunrin kan eleyi to je pe gbajugbaja olokowo lo je iyen ni ipile edo won demi re legbodo won ni ko si pe ko jina e to se aye ko mo jade re o na ni won demi e legbodo be
0: o ma se o
1: bo lowo awon arakunrin ohun se wa ba eni to ti dologbe bayi eyin o mo gbo losan toni o ba koko re ba ti toni o
0: lori ikolu tutun ayanran to tun sele ni ipinle ti benue won ni eyan merin ototo ni ati gbemi lenu won tan si tin ran won lo sorun arimo bo ni fana nfan su won o lawon oje mo awon iko agbeban ni amademi won legbodo bayi iseda oro dowo re o ko ma so wa ko si ma daabo re to nipan je wirin lo kolohun ko ma daabo re buwa ta ba wa wale silu ibadan ti se olulu fun ipinle ti oyo ta wa yi wọn ni gbajúgbajù olókoòwò kan òun náà ni àwọn agbébọn ti jí gbé báyìí wọn ti palẹ babó ń baba mọ o bàbá ẹni ọgọta ọdún bàbá 60 iná ti jí gbé nílùú ìbàdàn ibo gangan ni ìṣẹlẹ yìí ti ṣẹlẹ kódà lọjọ wo ni ìṣẹlẹ náà ti ṣẹlẹ kí ni ìgbìyànjú ìgbésẹ tí àwọn òṣìṣẹ elétò ààbò tí wọn gbé ẹjẹ á mọ kọlọ nǹkan ṣọ wà ń bẹ o.
1: àmì àti àmì ó dá bá a bá fẹsẹ̀ kọyà ní ìpínlẹ̀ delta ebe yìí rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọ́ ní àná níbi tí ọkùnrin kan eléyìí tó jẹ́ wípé òṣìṣẹ́ ọlọ́pàá ló jẹ́ ó mọ̀dẹ́mi arákùnrin kẹni ọdún 28 légbodò eléyìí tí orúkọ tiẹ̀ ní mẹ́nẹ̀ ògidì wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ti wá fìdí ẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ delta báyìí o pé arákùnrin ọ̀hún àwọn ti gba fìlà lórí ẹ̀ àwọn ti jáwá wa pẹ́ ẹ̀ kódà àwọn ti gba bẹ́líìtì kúrò nídìí ẹ̀ bàtọ ọlọ́pàá tí wọ̀ tí fi mọ ọdún ka kò ka àwọn ti gbà á lẹ́sẹ̀ rẹ o ní báyìí kì í ṣe òṣìṣẹ́ ọlọ́pàá mọ́ níbo wá lọ̀rọ̀ ọkùnrin ọ̀hún dé dúró ẹ̀yin ó mọ̀ gbọ́ lọ́sàn tòní bàkókò rẹ bá ti tó ní àmọ́ṣá ní ìpínlẹ̀ Niger wọ́n ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó pàápàá jùlọ ẹ̀ka eléyìí tó ń tọ́jú eyín wọ́n ní mọ̀ ti fún ìjọba wọn ní ìpínlẹ̀ Niger ní gbèdéke wákàtí 72 èyí tí í ṣe déédé ọjọ́ mẹ́ta ǹjẹ́ nítorí kíni wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni o wọ́n ní ọjọ́ mẹ́ta là ń fún wọn èèyàn àwọn kan eléyìí tó jẹ́ pé gbajúgbajà dókítà onímọ̀ṣègùn òyìnbó ló jẹ́ àwọn kàràbà ní ẹ̀dá ikọ̀ ajínigbé mọ béèrè owó wọ́n jí onítọ̀hún gbé wọ́n ní báwọn ò bá rí i bí wọn ò bá rí i kí ni tí ó wàá ṣẹlẹ̀ gbáǹkọ́gbì mọ́ ni ẹ gbọ́ ò lọ́sàn tòní.
0: tí a bá wo ìṣẹ̀lẹ̀ kan tí ó tún ṣẹlẹ̀ báyìí àwọn ọkọ̀ agbẹ́sùmọ̀mí ilẹ̀ mọ́ bá wọn ní ìpínlẹ̀ ti zamfara látàrí ìgbìyànjú ìkọlù alágbára tí àwọn ọmọ òṣìṣẹ́ iléeṣẹ́ ológun tí wọ́n fi dáná yá wọn bẹ́ẹ̀ sì ló ń gba ẹ̀mí àwọn ikọ̀ agbébọn agbẹ́sùmọ̀mí mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìgbìyànjú tí àwọn òṣìṣẹ́ elétò ààbò yìí tí wọ́n sà láti ṣiṣẹ́ takuntakun. tí a bá wá wo ìpínlẹ̀ ọ̀yọ́ tí a wà yìí ẹnìkan ni ọdún 35 náà ni ọwọ́ ti padà tẹ̀ látàrí bí ó ti mú ọmọdébìnrin ọmọ ọdún 12 kan mọ́lẹ̀ tó sì bá ní ìbálòpọ̀ lọ́nà tí ò tọ́ lọ́rọ́ bá di gbáǹkọ́gbì lórí títí ẹ̀ náà ìtọ́mọ̀ jẹ́ ó ti padà ha lọ́rùn báyìí ìṣẹ̀lẹ̀ alágbára òun náà ni eléyìí tí ó padà ṣẹlẹ̀ yìí ní ìpínlẹ̀ ti sokoto iná ọmọ rárá ṣẹlẹ̀ ní olú ilé ẹgbẹ́ ti nlc nígbàtí iná dédé ṣe yọ níbẹ̀ ó sì ba dúkìá jẹ́ lápá ibẹ̀ yẹn bí ìṣẹ̀lẹ̀ alágbára náà tó jẹ́ ti iná tó ṣẹlẹ̀ níbẹ̀ bó ti wáyé o.
1: ó dá àwọn àkòrí eléyìí tí ìròyìn gbáǹkọ́gbè tó gbẹ́rù òun náà là ń tari sákàtà ọ̀dọ̀ ti lọ́sàn-án tòní ẹ̀wà tún gbà yí ẹyẹ wò wọ́n ní àwọn ọmọ ikọ̀ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni ọmọ ti láǹfààní àti mú àwọn afurasí méjì kan ní ìpínlẹ̀ borno lẹ́yìn tí ẹni àwọn méjèèjì ọ̀hún ikọ̀ akọ̀nọ́nà tó lágbára ikọ̀ agbésùmọ̀mí òun náà ni wọ́n ṣùgbọ́n ní ìpínlẹ̀ adamawa wọ́n ní àwọn ikọ̀ ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà tó wà ńbẹ̀ wọ́n mọ̀ ti láǹfààní àti dóòlà àwọn ògo wẹrẹ méjì kan o èyí tó jẹ́ pé àwọn kàràǹbà ní ẹ̀dá ajínigbé mọ́ béèrè owó òun náà ló jí àwọn méjèèjì gbé bó lọ́wọ́ ṣe ṣe wá dulẹ̀ tí ẹ fi láǹfààní àti dóòlà wọn èèyàn mélòó ni ẹ ti wá rí mú báyìí gbáǹkọ́gbì tó yẹ kẹ́ ẹ gbọ́ ni ẹ mọ̀ gbọ́ o bákòókò rẹ bá ti tó ni bàbá àgbàlagbà kan wá rèé ẹni ọdún 84 83 wọn ní ọwọ́ àwọn àjọ eléyìí tó gbógun ti lílo tòun ti gbígbé egbògi olóró èyí tá a mọ̀ sí àjọ ti ndlea ó ti bàbà báyìí o ǹjẹ́ nítorí kíni wọn ní bẹ́ẹ̀ láàbí ni o wọn ní ìjẹ́jọ́ mọ̀ yìí pé egbògi olóró òun náà ni bàbá pọ́n bákán bákán wọ́n dì í bàyàn bàyàn bó lọ́wọ́ pálábá wọn ṣe wá ṣẹ́gi gbáǹkọ́gbì mọ́ ni ẹ gbọ́ ò lọ́sàn-án tòní.
0: fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ wa gbogbo tí ẹ ti wà lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ facebook ẹ gbìyànjú kẹ́ ẹ túbọ̀ máa bá ni tẹ̀síwájú lórí pínpín tí ẹ̀ ń pin bẹ́ẹ̀ sì ni bí ẹ ṣe ń tẹ̀lé náà Edumare yóò máa wà pẹ̀lú yín o afẹ́ràn yín gan púpọ̀ púpọ̀ ẹ ṣe o bẹ́ẹ̀ ti wà ń bẹ̀ saheed idowu ẹ ṣeun gan vitalis benzema peters tó edori kórede adébáyọ aki yin gan popo popo gbogbo yin pata ti e wole soju opo yi o na le amariri yin sugbon ti a ba wo iroyin kalapa bi o to nso di mima wi pe odo na ni awon alagbara ola ni ipele ti ondo ijoba won nibe o ti bere si ni da awon odo to tobi adorun ni eko na ti a fi ma se eto ogbin bi ati ma sin nkan ogbin nkan sin ni ipele ondo iyen lona ti igbalode awon nkan sin loni ranran be yan ti ma sin won ti ifi dowo ti fi doro koda ti tu fi dollar money lowo latari ilada ti igbalode iroyin jade gege bi ka so layo royin eleyi to bale sapa be
1: o da ile ise kele tori so gbogbo to ni se pelu ayika to nti agbegbe e to je wi pe ida abobo re akata won lowa o ni ipinle eko won ni jeje mo wi pe awon legbe kan ati awon ibugbe kan o na ni e mo ti so agada godo si enu loro won baye won ni kegun won mo tun se mo nje nitori kini won ni se ri awon eleyi ariwoge kola ye jije eleyi ti yoruba ma pa lowe un won ni ko ba won wi o ariwo la won fi saye ti won won ni se wa ri ariwo eleyi ti won pa e to po lapoju ohun o ti mu kin ko mo paka so fun awon eyan eleyi to ngbe ni ayika to nti ayida won ni bo wa loro won de duro gba nko gbi ma niyan o e gbo losan to ni amo sa gba nko gbi kan re e to se be to so kale layo won ni egbe kele to ni se pelu awon obirin nile ye egbe ohun na ni ti wa se lalaye o pe won se to lati nawo eto ilera ini fun awon eyan kan lo lede wa Nigeria to je pe o ku die ka to fun to je pe ta ba so nipa ilera won ohunkohun ti ibari ko ma se won awon eleyi o lanfani ati lo sile ewosan nitori odo owo awo lokun eleyi to da ko wa won won ni se wa ri fun awon eyan bayi won se tan o lati mo gbo bukata eleyi to ni se pelu eto ilera won egbe awon obirin ta so nipa re yi ki lo ko won awon ipile melo ni won de ni bo gan wa lowo ise de duro gba nko gbi to so kale layo ni e gbo o losan to ni
0: ko to di wi pe abale si akata odo oluwa de si lati polowo oja ile ise olopa ni ipile ogun ti se afomo asele kan wi pe igbemi to waye ni ipile ogun nkan to ni se pelu ikolu awon omo elegbe okukun ni be si ni ko ni nkan kan se pelu iwadi abi jade awon alatileyin ti yayi ni ipinle ogun ileise olopa na lo se afomo oro yi gege bo ti se nbale losan oni ka fi yen ka fi gbera lati lo si odo oluwa de si ni irunmale agbawo ka polowo oja lodo titi e ni gete ti a ba wa dari pada de lati akate ka ipolowo oja itesiwaju royin gbanko gbe foto sai letun ma tesiwaju lati gbo o e seun po. We'll be right back.

0: Travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
1: Here you go, dear.
2: Mom, you didn't add milk.
1: No need to. Taste it and see why.
2: Wow, but how?
1: Is it milky?
2: Yes.
1: Is it creamy?
2: Yes.
1: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
2: I love it, Mommy.
3: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
4: Milo!
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹyin tèmi báwo ni o ṣe wá?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
10: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
10: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Is it okay to make fun of our two cars? Let's have a talk.

0: ṣẹlẹ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá ṣe tán láti túfin ìdí kókò lórí ọ̀rọ̀ náà kò ṣàtútẹnumọ́ o pé bẹ́ẹ̀ bá ti ń fara balẹ̀ tẹ́ nísù lọ́rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ẹ tún yọ ojú lálákàn fi sọrí torí pé ayì bá a mọ̀ àwọn kàràbà ní ẹ̀dá yìí wọ́n lè tún fẹ́ wá láti wá ṣiṣẹ́ láàbí wọn ó ní yorùbá àwògedengbe ó ní bàbá wa rí ẹnikẹ́ni èyí tó mọ̀ kankan tàbí omi-ín tó lè fi ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ lórí bí wọ́n ṣe ṣe àwárí àwọn kàràbà ní ẹ̀dá ìka èyí tó ń gba ẹ̀mí lẹ́nu ẹni ẹlẹ́ni yìí wọ́n ní yóò dùn máwọn púpọ̀ o bí wọ́n bá lè súnmọ́ wọn níléeṣẹ́ ọlọ́pàá níbi tí wọ́n ti fún wọn ní àwọn àbọ̀ ọ̀hún ìwé ìròyìn the nation ló gbé lónìí o gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
1: ẹ jẹ́ kí a wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ti ọ̀yọ́ tá a wà yìí kódà nílùú ìbàdàn wa gangan ni ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì yìí ti ṣẹlẹ̀ wọ́n ní àwọn afurasí kan tí wọ́n jẹ́ agbébọn kódà tí wọ́n wòye wípé àwọn eléyìí kò so méjì tí àbá pè wọ́n ju ikọ̀ ajínigbé lọ ní a ti jí bàbá kan ẹni ọgọ́ta ọdún 60 years eléyìí tí wọ́n ní ọ wáyé nílùú ìbàdàn tí ṣe olúùlú gangan fún ìpínlẹ̀ ọ̀yọ́ tá a wà yìí wọ́n ní ẹni tí wọ́n padà jígbé yìí tí ìṣẹ̀lẹ̀ rẹ̀ sì wáyé lọ́jọ́ sátidé lásìkò ìgbà tí ó ń darí padà relé rẹ̀ ní jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ o lágbègbè jìnàrere ní alákíá ní ìṣẹ̀lẹ̀ gbáǹkangbì alágbára yìí ti ṣẹlẹ̀ wọ́n gbìyànjú wọ́n kàn sí ẹni tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá nílùú ìbàdàn tí ṣe olúùlú fún ìpínlẹ̀ ọ̀yọ́ ọláyínká àyánládé láti tètè sọ̀rọ̀ lórí rẹ̀ wípé láyínká jẹ́ ọmọ bóun ni ìṣẹ̀lẹ̀ iṣẹ́ lóòótọ́ àti lódodo òun náà ni ìṣẹ̀lẹ̀ náà lọ wáyé daily post ń sọ o nígbà tí wọ́n kàn sí wípé ó ní lótìtọ́ àti lódodo ìṣẹ̀lẹ̀ náà wáyé kódà àyánládé nínú àtẹ̀jáde tó fi ń sọ̀rọ̀ ó ṣe àlàyé wípé ìgbìyànjú ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí láti rí pé ẹni tí wọ́n mú yìí àbí ẹni tí wọ́n jí gbé sí àkàtà àwọn ikọ̀ ajínigbé yìí òun náà ni wọ́n padà rí gbà padà láyọ̀ àti àlàáfíà láìsí ní fi ara pa kódà àyánládé nígbà tó ń tẹ̀ wájú ó ní ìgbìyànjú ó ń ṣàfihàn rẹ̀ àti ìwádìí tí àwọn tún ṣe ó jẹ́ kí àwọn mọ̀ wípé ẹni tí wọ́n jí gbé yìí ẹni ọgọ́ta ọdún ni 60 ọkùnrin sì ni kódà wọ́n ní olókoòwò èròjà in tí wọ́n fi ṣe ìkọ́lé ni ẹ̀yìn building material iná ní ń tà wọ́n ní ẹ̀sìn bẹ̀rẹ̀ sí tẹ̀lé jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹni ẹlẹ́ni tí ò sì mọ̀ ṣe ẹ̀yìn àìkúkú mara sọ bí ẹni tí ń sọ ni lọ́wọ́ sọ ni lẹ́sẹ̀ wọ́n ní wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé lọ́lọ́kọ̀ọ́kọ́ èjèèjì títí tó fi ń lọ sí ọ̀nà ilé o lágbègbè jìnà rere ní alákíá road àwọn tí wọ́n jí gbé yìí wọ́n ní wọ́n di ojú wọn tán yányán ni tí èèyàn tí ẹ lè mọ̀ wípé yálà èèyàn báyìí ni wọ́n bójú wọn ti ṣe rí ni wọ́n bojú ni mẹ́rin ni wọ́n tí wọ́n sì gbé onítọ̀ ọ̀hún lápá ìyágí lọ́wọ́ kan wọ́n gbé lọ sínú ọkọ̀ eléérú tí í ṣe toyota tí wọn ò sì lè sọ wípé nọ́mbà ìdánimọ̀ rẹ̀ rèé ó túmọ̀ pé kò ní ọkọ̀ náà ò ní nọ́mbà ìdánimọ̀ táìbà tiẹ̀ sọ pé csw àbí kinní kan w ni nọ́mbà ọkọ̀ tí wọ́n gbé wá wọ́n ní kò lọ nọ́mbà àmọ́ ọkọ̀ sámọ̀ pé aláwọ̀ eérú iná ni ọkọ̀ náà kọ́lọ́hún kó ṣe bàbá yìí kó ṣe ní rírí o kó má sì jẹ́ kí àwa náà ó kó ọwọ́ àwọn ọkọ̀ ajínigbé ọba tí í ṣọ́ ni kó mọ̀ ṣọ́ wa
0: o. àmì o ó dáa tó bá níbẹ̀ wá jẹ́ afẹsẹ̀kọyà ní ìpínlẹ̀ niger torí pé kanakana ti fẹ́ na ọmọ ẹ̀gà báyìí ìjà ń bọ̀ ìjà kèèmọ̀ ìdé o wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ pé àgbájọpọ̀ àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó ẹ̀ka àwọn eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ niger pàápàá jùlọ àwọn dókítà eléyìí tó ń tọ́jú eyín wọ́n ní ẹ̀mọ̀ ti fún ìjọba wọn ní gbèdéke wákàtí 82 báyìí o kí wọ́n fi ṣe àwárí ọ̀kan lára wọn eléyìí tó jẹ́ dókítà onímọ̀ṣègùn òyìnbó eléyìí tí wọ́n jí gbé wọn ní bí ọba kọ̀ láì ṣàwárí arákùnrin ọ̀hún tó jẹ́ dókítà onímọ̀ṣègùn òyìnbó àjẹ́ pé ìyanṣẹ́lódì alágbára yóò fojú bàdẹnu o wọn ní ọ̀rọ̀ yìí òun náà ló mọ̀ jẹyọ o lásìkò tí wọ́n dìde níbi ìpàdé pàjáwìrì kan eléyìí tí wọ́n pè wọ́n ní dókítà eléyìí tí ẹ jí gbé lọ náà lorúkọ rẹ̀ ń jẹ́ tony ehagagara lẹ́yìn tí ẹni òun gangan òun náà ni olórí ìní fún àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó èyí tó ń ṣiṣẹ́ ìyẹn ní ilé ìwòsàn ìjọba èyí tó wà ní new busa tó wà ní ìjọba àbílẹ̀ brogu nípínlẹ̀ niger ni o wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ wípé ẹni ẹlẹni ọ̀nìyàn lọ́nìyàn yìí òun náà ni wọ́n mọ̀ jí gbé yẹn ní ọjọ́ kejì lé ní ogún oṣù kẹrin ọdún 2026 wọ́n tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ lè ti ẹgbẹ́ kalẹ̀ o pé ẹni ẹlẹni dókítà tó nì ti ẹ jí gbé yìí ó ti ṣiṣẹ́ tán ilé ìwòsàn ìjọba ó wá darí padà sílé ìwòsàn aládàáni tiẹ̀ èyí ti ń bẹ ìyẹn nílùú wàwá wọ́n ní níbẹ̀ gan ni àwọn kàràǹbà ní ẹ̀dá yìí ti lọ rèé kà mọ́ o léyìí tí wọ́n sì jígbe lọ nínú ìwé kẹ́lẹ́ tí wọ́n wá fi léde lẹ́yìn ìpàdé pàjáwìrì èyí tó wáyé léyìí tí ẹni tí í ṣe alága fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn dókítà ọ̀hún ìyẹn dókítà mustapha muhammed aliyu àti ẹni tí í ṣe akọ̀wé wọn ìyẹn dókítà musa alhaji shehu àwọn méjèèjì pọ̀ pawọ́pọ̀ láti buwọ́lu ìwé ọ̀hún ni o wọ́n ní ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ń jẹ́ kó di mímọ̀ fún àwọn o pé àwọn ìpèníjà èyí tí ètò ààbò ń kojú ní ìpínlẹ̀ niger ló ń fojoojúmọ́ gbogbo sí i wọ́n ní fún ìdí èyí bí ìjọba ò bá ti wá ṣe ìkúnlọ́wọ́ láti dájú pé wọ́n dóòlà dókítà tony kúrò lákàtà àwọn ikọ̀ burúkú eléyìí tí wọ́n jí gbé lọ àjẹ́ pé ìyanṣẹ́lódì alágbára yóò fojú bàdénu o wọ́n wá ṣe lálàyé pé táwọn ń sọ yìí táà sì fi gbèdéke léde ìkìlọ̀ lélẹ́yìn o nítorí pé ẹni tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tó jẹ́ dókítà onímọ̀ṣègùn òyìnbó èyí tó ń ṣe takuntakun ní ìpínlẹ̀ niger ẹ̀mí níbẹ̀ lẹ́nu tiẹ̀ náà kò sì ní dáa kí wọ́n jí dókítà onímọ̀ṣègùn òyìnbó gbé kí kálukú wá bù kẹ́díwọ́ láì ṣe nǹkan kan sí i wọ́n ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó pàápàá jùlọ àwọn tó ń tọ́jú eyín òun náà ni wọ́n ti mọ̀ ti fi gbèdéke wákàtí 72 hours 72 hours síta o ìní fún ìjọba wọn ní ìpínlẹ̀ niger kí wọ́n lè ṣàwárí ẹnìkan lè tó ṣe tó jẹ́ pé ògúnná gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ògbín ni tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ dókítà onímọ̀ṣègùn òyìnbó èyí tí àwọn ikọ̀ ajínigbé tí wọ́n jí gbé lọ.
1: ọyá o ẹ já bámọdé ìpínlẹ̀ ti ogun ọyá o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti ogun ni a ti ń fi ìdí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ múlẹ̀ lórí ìkọlù àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn tó wáyé láàrin ara wọn nílùú Abẹ́òkúta tí ẹ̀mí ẹnìkan sì padà bá ìṣẹ̀lẹ̀ náà tó bá rìn lọ́jọ́ ìsinmi Sunday wọ́n ṣe àlàyé wípé ìwádìí ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu báyìí bẹ́ẹ̀ sì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tọpinpin àwọn tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn tó ṣẹlẹ̀ yìí kódà nínú àtẹ̀jáde tí wọ́n fi sóde lọ́jọ́ ìsinmi Sunday anáàdé yìí láti pasẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ẹni tí ṣe agbẹnusọ wọn ní ìpínlẹ̀ ogun olùṣèyí babàṣèyí ó ṣe àlàyé o wípé àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ tí máa fi mọ́ fílẹ̀ ti ẹ̀ka ti òkè ìtọ́kù division wọn ni wọ́n sọ o wípé ìṣẹ̀lẹ̀ tó wáyé yìí ní nǹkan bí ọwọ́ aago mẹ́ta ọ̀sán ó ku ìṣẹ́jú 2:45 PM lójú ọ̀nà Wáàsímí Akérò sí cemetery hall sí èdè agbègbè ti lotus bank wọn ní eléyìí tí ó ń lọ sí agbègbè ìjẹmọ agbádú wọn ní iléeṣẹ ọlọpàá ń bẹ ń ṣàlàyé wípé rògbòdìyàn tó ṣẹlẹ yìí kò ní nǹkan kan ṣe o pẹlú ìkórajọ papọ àwọn ẹlẹgbẹ òṣèlú tí wọn ń bẹ ní agbègbè náà kódà iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ ti ogun wọn ṣe àlàyé wípé káwọn ò là o lórí àwọn nǹkan tí ò fẹ́ yí aráàlú torí wọn ní ìṣẹ̀lẹ̀ náà kìí ṣe wípé wáyé ní ààfin alákẹ́ o wọn ní ìṣẹ̀lẹ̀ wọn ò wáyé ní ààfin o kò wáyé ní ààfin alákẹ́ bẹ́ẹ̀ sì ni kò wáyé níbi ìkórajọpọ̀ àwọn olóṣèlú eléyìí tó jẹ́ ti ẹni tí ó fẹ́ jáde díje dupò ní ìpínlẹ̀ ti ogun tá a mọ̀ sí yayi progressive movement wọn ní kìí ṣe apá agbègbè bẹ̀ òun náà ló ti wáyé ìwádìí sì ń ṣàfihàn rẹ̀ wípé àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn méjì òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọlura wọn tí wọ́n sì ń lu àwọn nǹkan ìjà olóró lóríṣìíríṣìí láti fi bára wọn fa làkáàdí wọn ní pápápá tí iléeṣẹ́ ọlọ́pàá sì gbọ́ sí i náà làwọn náà ti tara ṣẹ̀ṣà láti lọ dá wọn lẹ́kun kí wọ́n sì padà gé wọn ní ìyẹ́ lápá bẹ̀ wípé eléyìí ò lè wáyé wọn ní ọgbà tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi débẹ̀ báyìí ẹnìkan ti ṣubú lulẹ̀ nǹkan ti bá wọn ṣe àpèjúwe onítọ̀hún bóòlù yẹn ṣe jókòó ta báyìí stone náà pé o stone náà pé o wọn ni simply identify as stone òkúta iná ni wọn pé ń tọ ṣùgbọ́n inú àgbàrá ẹ̀jẹ̀ rẹ̀ iná ni a bá ti ìbọn tó ti bá láti pasẹ̀ ìkọlù àwọn ẹlẹgbẹ́ òkùnkùn yìí wọn ní ṣùgbọ́n o ai pẹlu gbiyanju ti won sa nbe won gbe digbadigba pẹlu ran lowo a oku gbokugbala re oko ti fi gboku ala ati ala re ai state ambulance won ni agbe lo si ile ewosan to je be ni ijaya be okuta o won ni sugba ngba ti won ede be ngba won awon dokita bere si wo won ni e ti agbe wa o eleran ti jakun be si ni emi ti bo lenu re won o si se meni se meji won se oku re lojo si ile igboku si ti nbe nibe sugba baba se yi wa se alaye o wi pe on gbogbo ti pada bo si melo melo ni agbegbe na pẹlu bi awon osise leto abo ti sise takun takun lati je ki alafia ko pada bo sipo ni apa agbegbe ibi ta awon melegbe okokun ti won ti kolura won yi kedumari ko so wa ko si ma sanu fun wa
0: amen
1: pẹlu eleyi ka lo sodo oluwa de si ni ka si tun polowo oja lekan si latodo ti e
2: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
3: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan to get started.
4: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
5: S-E-L-A-R-I-E. Celery.
4: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
6: T-U-R-M-E-R-I-C.
4: Yes, so
6: turmeric.
4: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.

0: Ọlọ́yà Akẹ́rẹ́mìọ̀dẹ̀ níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jẹ́ ìké fún ọ, kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà

ediyor. Alayan Fiyok. Orin Saidi Òṣùpá la fi wọlé sí yín lára lónìí. Ẹ kọ́ Ọlọ́run jẹ lára mi lónìí. Ẹ mọ̀ bá ń dọ́bu táàpù ẹ̀yin tẹ́ ẹ ti wà nílé. Ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook wa ń Splash FM, ẹ mọ̀ dọ́bu táàpù ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ wà lórí TikTok ọmọ yàn rẹ̀ yín Return of Gbenga Adégbóyà ni ẹ mọ̀ dọ́bu táàpù ẹ̀. Odù ọlọ́jì ńlá ni a bà mí ẹ̀dá èyí. Ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀. Ó yá ẹjẹ́ ń lórin tí mo ṣẹ̀ṣẹ̀ gbé jáde I'm back orin tí mo ṣẹ̀ṣẹ̀ kọ nìyẹn káàkiri dúnìà. Mo fẹ́ kẹ́ ẹ lọ́mọ bá ń gbórin náà lórí YouTube mi. Ó yá gbèsè Augustus. Lónìí pẹ́pẹ́ yóò pọnmọ́ sẹ́.

0: ẹ jẹ́ kó nìyẹn tún padà play ẹyin tí ẹ bá fẹ́ gbọ́ dáadáa tí ẹ fẹ́ gbádùn rìn torí kékeré mo bá yín mú wá ń bẹ̀ ẹ kàn mọ́ lọ sórí YouTube lọ́dọ̀ mi Adéboyé Incarnate Adéboyé Incarnate. So ẹ tún play bẹ́ẹ̀ ẹ jẹ́ kó tún lọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ bá ti lọ sórí Adéboyé Incarnate ẹ rí ń bẹ̀ ẹ mọ́ double tap kẹ́ mọ́ bá wa ṣíà rẹ̀ káàkiri àgbáńlá ayé káàkiri dúnú.
1: Olùgbèǹga Adéboyé.
0: Mo lọ sọ́dọ̀ bàbá wa sọ̀sán dòru.
1: Èyí
0: tí mo mú bọ̀ lọ́dọ̀ wọn ẹ gbọ́ lónìí lágbára lọ́wọ́ Ọlọ́run.
1: Oyeske, ẹjọ́ bá ti bá wa tìjọlẹ̀ agbáwọ̀.
0: Flash FM lẹ láǹfààní láti wà lónìí. Ẹ má gbé kúrò ńbẹ̀, the return of Gbẹ̀ngà Adéboyè ilẹ̀ ń gbọ́.
1: Gbẹ̀ngà Adéboyè.
0: Nígbà mo dọ́dọ̀ bàbá wa sọ̀sán dòru.
1: Ẹbí mo ṣe ní.
0: Ẹ mọ̀ wò pé kí ni nǹkan tí mo bá bọ̀ látọ̀dọ̀ bàbá.
1: Bọ̀dá ni ká wá sùn.
0: Mo bá dọ̀bálẹ̀ bàbá mi ẹ pẹ̀lẹ́ sá o, èmi ni o, ọmọ yín o, lólùfẹ́ yín. The return of Gbẹ̀ngà Adéboyè Ọláolúwa Zakios. Bàbá ni ọmọ mi Ọláolúwa. Ọmọ lójú Olódùmarè. Ọmọ apàgùmọ́lẹ̀ tẹ̀gùmọ́lẹ̀ kíbẹ̀ má ṣẹ̀jẹ̀. How are you? Mo ní dáadáa ni sà. Ayé èrè ò ní bàjẹ́ o, mo ní àmì bàbá o. Mo máa ń gbádùn rẹ pọ̀ ń gbogbo ìgbà. Mo ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo ní bàbá ẹyin kí wá ní nǹkan míì tútù ṣẹlẹ̀ o, ẹ jákun ẹ já tún gbọ́ sà bàbá mi dáadáa. Nǹkan míì tútù ṣẹlẹ̀ ò ní agbára pọ̀. Àní ọmọkùnrin kan báyìí tó náà fẹ́ di gómìnà ní Ọ̀yọ́ State. Mo forúkọ bù láṣìírí. Ni ọba wá sínú pàdé wa ní àwòrò-sàsà tá a ti máa ń ṣe mítìnì. Sọ́nà fẹ́ di alágbára bíi tiyín ni. Ó lóun náà fẹ́ di gómìnà Lọ́yọ̀ State. Ni ó mọ̀ pé bí ẹlẹ́mísàn bá ti ń bọ̀ election ni bàbá o. Bí wọ́n ṣe máa ń ṣe náà nu gbogbo wọn.
1: Olùgbèǹga.
0: Ọba ti dé mítìn ṣáájú mi, èmi sì ni lídà gbogbo wọn.
2: Ọlọ́sẹ̀.
0: Yan bá ń pè mí lórí fóònù pé níbo mo wà o, níbo mo wà mítìn ní ti bẹ̀rẹ̀ o, níbo mo dúró sí o.
1: Ìfàyè máa wò.
0: Àwọn ọ̀gá lọ́gà wọlé dé. Ẹ káàbọ̀ sórí ètò ọmọ yín.
1: Títí láéláé ni ó máa bẹ.
0: Èmi bá sọ fún ọmọ ní àmọ́ wà ní Sango o. Kíní tráfíìkì náà ó sì ti dá wa dúró. Ìyá bá ṣáà ń pè mí kí n máa bọ ọkùnrin tó lóun fẹ́ di gómìnà Lọ́yọ̀ State. Ọ ti wà nínú ẹgbẹ́ ìpàdé o, mo ní mò ń bọ̀. Bẹ́ẹ̀ náà ni Asa Ward bẹ́ẹ̀ náà ló náà ń pè mí lórí fóònù bàbá níbo lẹ wà. Mo bá tẹ mọ́tò létí rẹ́rẹ́rẹ́rẹ́. Iná tráfíìkì bá dá mi dúró lójú ọ̀nà, mọ́tò mi lọ sí wà níwájú. Àwọn ọlọ́pàá sì kún Sango ń bàdàn rẹ́rẹ́rẹ́ náà ọlọ́pàá. Mo kàn fi méní ṣe méjì, mo kàn start ọkọ̀ lẹ́ẹ̀kan náà. Àfi wo tí mo jáde báyìí, iná ò tí ì release ọkọ̀ kankan o. Bẹ́ẹ̀ làwọn mọ́tò táwọn náà dúró tí wọ́n tó bí 100 náà gbá tẹ̀lé mi rẹ́rẹ́rẹ́rẹ́. Àṣebé mi ṣe sáwọn ọlọ́pàá náà ti bọ́nú ọkọ̀ wọn ti ń lé mi lọ, wọ́n ní mo ti kọ́ sí ọ̀rọ̀ sàn. Rárá o, corruption náà ń pé o. Ni wọ́n bá ń lé mi lọ rẹ́rẹ́rẹ́rẹ́ náà lọ́pàá. Nígbà tá a dé géètì ìbàdàn so báyìí ni náà tún dá mi dúró. Bí náà yẹn ṣe dá mi dúró báyìí, ó ní agbára pọ̀ bí náà ṣe dá mi dúró.
3: Ọlọ́run ló ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka mọ́.
0: Sẹ́rìnbí náà ti dá mi dúró bẹ́ẹ̀ làwọn àwòrò-sàsà náà ń pè mí lórí fóònù. Mo kàn tún já títì lẹ́ẹ̀kan náà ni. Na ọlọ́pàá tó wà ń géètì náà ní àmbásà àti ọkọ̀ náà bá ń lé mi bọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́. Àsáde Secretariat. Nígbà mo àdé Secretariat a bá ṣe mítìnì pẹ̀lú ọkùnrin ọ̀hún. Òun náà join àwa alágbára ní State káàkiri àgbáyé. Alágbára ní ṣe gómìnà, alágbára ní ṣe President Mọ́jẹ̀ntàn. Sẹ́rìnbí àti àwa parí mítìnì tàn báyìí tá a bọ́ ta ń Secretariat. Ọlọ́pàá ti sọ̀ráǹdì everywhere. Ni wọ́n bá náà bọ́n sí mi. Bàbá ẹdúró o. Ẹ káwọ́ yín sókè, ẹ̀yin lẹ̀ ń yọ gbogbo State lẹ́nu. Abésù pìlẹ̀ àbìkí náà ń pè yín. Mo lè mí wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo ní bàbá mi gan gbogbo ọjọ́ ayé ẹ̀wọ̀n ọ̀nà bọ́n sí. esi awa na ibon si emi
3: baba
0: mo gbe wo keke wo le oni le raye mo
3: mo
0: ni ah be si awa na ibon si mi te ba ni ke ibon ti mo ba ni kidi ibon jo nko ni awon lopa bi mewa afi gba ti an ko ki ibon bayi ibon kan jo si won gba ya ni an ba mu di lo le mo ni ah olorun emi sere ni o ni dp olopa nbadan okan mu eyin fila lo si fila lori afi gba oba gba mi leti lojiji mo le mi lo gba leti oni be ni mo ni bo se gba mi leti un te nba ni owo to fi gba mi koro nko in ti wi be dile lowo e ba ro yo da fun ayin di ade mo gbo mi e mo do bu tap e mo bu ko lo fa splash fm la wa loni emi ati augustus la wa nu studio e wo mi na lopa kan lara awon lopa na ba ni ha babai kini se yin mu le se awa ngbo bi aja bai loju ese la won na ba be si ni ngbo bi aja wo a mo ni olorun emi oran to to bai yo e wo opo bi ka si nkan mo ni baba awon lopa te ni pe kan wole nko o to mo ni ah iwo mo yo ti gbo gbogbo e po na lopa na ba jan se mo le I don't like all this thing I don't like dog this thing na ba so fun Sey Makinde o so mo woran kokunrin piru tan bayi ni mo ni be se jan se mo leun ti le ba wa lanu gbe yin mi nko loju ese ni le gbe won mo ni olorun o se o anti yo mi lenu ile ti gbe won mi o ah ta yin le o gbe won mi
3: emi ba se koko
0: e ma gbo mi ka kiri agba laye ale mi ni ola oluwa zakios se emi na si ko lohun ba mi lo pe kori be e je ma mura lati lo re ta oja loju oja ani ke ma gbe kede ati pulo oja yin wa sori eto yi gegede ti gbina lare ti ju agba ale mi fun won tan emi na si ko lohun ba mi lo pe kori be kekeri eye ni nla eye ni eye n fodo gbe fo oju ti ye bayi na leye mi fin riran kaaki agbaye eyin awo nla eyin awo aworo sase eyin asalu aye e kaabo sori eto yi olojo ngbolu awo jawo lo a lo soju oja ni isin be n ba wa pada de ma nkan lo n fe para arun darmu ni abo ba para re nlu ebuwo won tun ti oku re mati mole mo ranti isola boli to lo para re nlu oyinbo aburo ya mi o para re si lu oyinbo won tun ti mole ma emi ba gbe phone fun mo ni ke ma ba won oyinbo soro hello nani who is this mo ni I'm return of Gbenga Adegbe I'm Olaoluwa Zakes ah we know you from America number dey bu pale ibe ni oku yen ra si o e ja loju oja ka lo ri ta oja ka ki agba lai mo nbo won ede o doju oja were sese
4: Flash FM 105.5.
5: Here you go there.
6: Mom, you didn't add milk.
5: No need to. Taste it and see why.
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, Mommy.
7: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
8: Milo!
9: Is it okay to

nígbà wa yarí tó lóun fẹ́ para àwọn dànù mọ́ para rẹ̀ lóun para àwọn mọ́ para rẹ̀ lóun para àwọn. Báyẹn wà nílùú òyìnbó. Amẹ́ríkà ló wà o. Ibẹ̀ ní ti ń jayé rẹ̀. Kó tó di pé travel lọ sí ìlú Amẹ́ríkà, wọn àtìyàwó ẹ̀ wọ́n jọ wà Nàìjíríà bí wọ́n jọ ń jẹyà, wọ́n jọ ń kópa. Wọ́n jọ ń kiri pure water lẹ́sẹ̀ títì ni. Gbogbo béèyàn bá ń lọ sọ́nà Lagos yẹn nìbàdàn bí wọ́n jọ mọ́ ń kiri pure water ni. If àwọn èèyàn ti dá wọn mọ̀ pé ọkọ àtìyàwó ti ń ta pure water làwọn méjèèjì jẹ́. Nígbà wa yá sí Ọlọ́run kan kẹ́ ọkùnrin ni lọ́ba dẹ̀ rí owó láti travel out. Ó kọ́kọ́ kọ́ ilé náà, òun àtìyàwó ẹ̀ pẹ̀ láwọn ọmọ wọn dẹ̀ ń gbé bẹ́ẹ̀. Ọdún yìí ló pé 11 years tí márèèjì wọn pé. Ọdún yìí ni márèèjì wọn pé 11 years. Ọkùnrin bá lọ ìlú Èbó lọ ń ṣiṣẹ́ ńbẹ̀. Ìmọ̀ ń ṣẹ́ ni owó wálé ọjọ́ 5 million, ọjọ́ 10 million náà nǹkan. Àtúmọ̀ ó kéré jù ni máa ń sẹ́ndì 3 million síyàwó ẹ̀. Ó bá sí ṣọ́ọ̀bù fún ìyàwó ẹ̀, ṣọ́ọ̀bù ńlá gbàǹgbà. Ṣọ́ọ̀bù ayé ńlá ló sì sí fún ìyàwó ẹ̀. Ìyàwó ẹ̀ sì ń ta ọjà nínú ṣọ́ọ̀bù ọ̀hún. Ọdún yìí ló pé 11 years tí márèèjì wọn pé. Mo tún sọ lẹ́ẹ̀kan sí alọ́dún iná pé 11 years yẹn ti márì. Àwọn méjèèjì ọ̀pọ̀ àtìyàwó tí mò ń

0: ọkùnrin ìsámọ̀ ń fowó ránṣẹ́ sí Nàìjíríà. Ọ wá sọ fún ìyàwó ẹ̀ pé wo ìyàwó òun àti wa àtàwọn ọmọ mo fẹ́ kẹ́ mọ́ bọ̀ nílùú òyìnbó lamẹ́ríkà mi tó ń wà mí. Níyàwó bá ní rárá o, mo fẹ́ wá sàmẹ́ríkà o, ẹ jẹ́ kí n máa jayé mi Nàìjíríà o, kò sí problem kankan fẹ́mi àtàwọn ọmọ mi o. Ọkùnrin ìbálẹ̀ òun ti gbọ́. Nísà ránṣẹ́ sílé ránṣẹ́ sílé. Ọdún ìwá lọkọ wá lòun fẹ́ wá sí Nàìjíríà padà. Lọ bá sọ fún ìyàwó ẹ̀ pé wo ìyàwó o, mo fẹ́ send owó ńlá kan o, ọba send owó ńlá yẹn sí ìyàwó ẹ̀ pé so mo ń bọ̀ sí Nàìjíríà lọ́la o, lágbára lọ́wọ́ Ọlọ́run o, sọ́tún la màá dé o, ìyàwó bá lòun gbọ́. Nígbà tọkọ máa wo orílẹ̀-èdè Nàìjíríà, ilé ẹ̀ tó kọ́ òun náà ni ó sá lọ, ọba lọ sílé ẹ̀. Kò bá báyàwó ńlé, kò bá ọmọ ńlé, àwọn ẹlòmíì náà fi sínú ilé, àwọn ẹlòmíì lọ rẹ́ǹtì ilé lọ́wọ́ wọn. Àwọn mìrẹ́ǹtì bá ní àhà ẹ dákun ẹ ti sílé wọ̀ o, láńlọ́ọ̀dù wa obìnrin ni o, òun ni àwọn lọ́kọ́ láńlọ́ọ̀dù náà wọ́n ní rárá o, ẹ pe nọ́mbà ìyàwó yín, ní nọ́mbà ìyàwó òun ọ̀lọ́. Lọ́ba lọ bèrè ẹ lọ́wọ́ àwọn ará àdúgbò pé ẹ dákun ìyàwó òun kọ́. Àwọn ará àdúgbò bá sọ fún wọn ni ìyàwó yín ṣé bó sọ ní ọdún kẹfà rèé tí ó lẹ ti jáwé fún òun ní ẹ̀fẹ́ òun mọ́nà oníyàwó òun ẹni tóun sì bá sọ̀rọ̀ lánàá. Ìyàwó yín ti fẹ́ lòmíì, ọdún yìí ló pọ́dún kẹfà ni ọdún kẹfà kẹ̀, kí ni tẹ́ ń sọ yìí? Lẹ́yìn tóun sì sẹ́ni owó sí lánàá pẹ̀lú àwọn ọmọ tán ṣe fídíò kọ pẹ̀lú àwọn ọmọ, ọ̀dà ń bo ní ń gbé ni wọ́n bá júwe ibi tí ìyàwó ẹ̀ ń gbé fún. Ibẹ̀ lọkùnrin ti wáyàwó ẹ̀ lọ, bó ṣe wáyàwó ẹ̀ lọ báyìí lọ bá wọnú compound ibi tí ìyàwó ẹ̀ ń gbé. Wọ́n bá pe ìyàwó jáde pé madam ẹnìkan béèrè yín ń ta o, bó ṣe rí ọkọ ẹ̀ báyìí ló bá ní mi ò mẹ́ni ìrìnà àbí ṣe níbo lẹ ti wá. Ọkọ bá ní àṣọ ní lost memory ó mọ̀ mí rí kẹ́ mi mọ̀ irí ẹjọ́ torí tọ́lọ́run I don't even know you at all at all, mi like embarrassment kéèyàn máa rẹ embarrassment mi. Ibẹ̀ ni ọkọ tóbìnrin ṣẹ̀ṣẹ̀ fẹ̀ nìyẹn bá jáde síta. Bani Mr. Ma, mi like gbogbo embarrassment báyìí járe, mama embarrassment ìyàwó mi náà. Ó lóun ò mọ̀ yín rí, kò rí yín rí náà. Mo mọ̀ rí náà, kí ni nǹkan tẹ́ ń sọ yìí? Ọkọ mi mo mọ̀ rí o.
1: Bàbá jẹ́ ìṣòrí rẹ.
0: Níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ibẹ̀ làwọn ọmọ ti jáde náà. Ọmọ bá ní dáàdì. Àwọn ọmọ tí wọ́n ti wọ 20 years. Dáàdì, ọ̀kan 19, kan 20. Dáàdì ti dé, dáàdì ti dé. Bàbá mọ́ra wọn. Ní ọkọ bá ń béèrè lọ́wọ́ àwọn ọmọ pé ẹjọ́ ṣé mọ́mì yín ní lost memory ni mọ́mì yín ọ̀dáhùn mọ̀mọ́ ni ọkọ tóbìnrin ṣẹ̀ṣẹ̀ fẹ́ bá ní rárá máma sọ bẹ́ẹ̀ síyàwó mọ́ mi láì gbogbo orúkọ bẹ́ẹ̀ o bólótí mọ́ra rí alẹ́ mọ́ra rí kíní kan ni àwọn mọ́ra rí sọ́mọ́ àwọn wà ní dáhùn mọ́ ni mọ́mọ́ àwọn méjèèjì sẹ́wọ̀n wà ní dáhùn mọ́ ni máma sọ bẹ́ẹ̀ mọ́lé ayé ẹ o. Ní ọkùnrin tó dé láti Amẹ́ríkà yìí ló bá mú chat òun àti ìyàwó ẹ̀ ọ bá fi hàn ọkọ tíyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé owó tó ń sẹ́ndì rèé òun sẹ́ndì 10 million lánàá. Ọ̀rọ̀ táwọn jọ sọ rí fídíò kọ̀ táwọn jọ pèlè léyìí náà bá ní rárá kò í ṣe ìyàwó ẹ̀. Ọkùnrin ìwà ló ń fẹ́ járọ̀ ìyàwó òun ibi tó ti ní kó máa dá ìnọ́mbà ìyàwó ẹ̀ ní ibi tí wọ́n ti jọ dúró náà ni ìyàwó ti dọ́gbọ́n pa fóònù látẹ̀yìn. Àwọn ọmọ bá láwọn bá bàbá àwọn lọ wọn bá sá lọ gba òtẹ́ẹ̀lì. Ọkùnrin ìwà ló ń fẹ́ para àwọn òun lọ para àwọn sílùú òyìnbó. Dọ́kúmẹ́ǹtì ilé wà lọ́wọ́ ìyàwó òun ìyàwó lòun ò mọ mọ́. Mo ní ẹjẹ́ mọ́ dúpẹ́ pọ́n mọ́ da yín mọ̀ pé yín dádì àwọn. Ní tá a fẹ́ dá sí lónìí rẹ̀ gbọ́ sí ọ para rẹ̀ àbí ọmọ para rẹ̀ torí lòun para mu ní mọ́ para rẹ̀ olóun para mu ní mọ́ para rẹ̀ olóun para mu ní kí ló dé báyìí ni Mr. Return Mr. Zakios ẹjẹ́ ń para mu ní mọ́ para rẹ̀ o. Ẹjẹ́ ń sí ojú òpólẹ̀ fún gbogbo àgbáyé. Mo fẹ́ sójú òpólẹ̀ báyìí láti pé kẹ́ mọ́ bá mi dá sí ètò lọ́jọ́ títò níyì. Àwọn èèyàn ti wà ńbẹ̀ o ẹ jẹ́ ń kọ́kọ́ mọ́ gbé àwọn tó wà ńbẹ̀ náà kí n tó pe nọ́mbà yẹn fún gbogbo dúníyàn lọ́jọ́ títò níyì. Àwọn èèyàn ti wà ńbẹ̀ pẹ̀lú wa lónìí. Ẹ̀yin wo lẹ wà ńbẹ̀ yìí? Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá o. Hello? Ó ti kọ̀tì.
1: Bí wọ́n ṣe máa lòlò tàbí kan ní àfojúdù tó máa dàbí ẹni tó ní. Kò si ma se ma lodo tabi gori
0: olohun fe para awun dana
1: o ma da bi eni toni oni kola je o se o omo pete
0: egbo se ko para re abi ko mo para re dana.

0: Hello.
1: Hello.
0: Hello, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá yìí. Ah, mi ń gbọ́ yín dáadáa, ojú òpin yẹn ò tọ́ sà, ojú òpin yẹn ò tọ́. Ta ló wà ń bẹ́ ẹ lódì kọlà yìí? Kí lẹ sọ?
1: Rotimi
0: Ìyàndá láti bo.
1: Láti
0: odò ọ̀nà ya, ẹ bá wa dá sí.
1: Mo bá parẹ́, ojú bá parẹ́, á bọ́kùnrin yẹn lọ.
0: Ok, kóbìnrin yẹn mọ́, kí ọkùnrin yẹn mọ́ para rẹ̀.
1: Ó bá parẹ́, á bọ́kùnrin yẹn lọ ni.
0: Ẹ ṣeun, mo ti yan tí mo fẹ́ yọ, ẹ ṣeun láì. Ṣíná Peter ló rà tó jùjú, àbójútó ìfẹ́sìsì àwọ̀. Àwọn nọ́mbà tí ẹ máa pè sí ó ti wà ńlẹ̀ káàkiri dúnìyàn, ẹ lódì kọlà yìí.
2: Ìgbé tí èlé.
0: Bàbá mi àgbàlagbà.
2: Òrìyàn wèrè lẹ́wà, àlàbá ni láti ojú olómi ẹgbẹ́ tó.
0: Ọlọ́run ló ń tù ẹ́ bá ń dá sí.
2: Kí ló dé gan-an táwọn yóò dẹ̀ mọ ní ṣé káwọn para wọn àbí káwọn mọ para wọn.
0: Ah, ó bèrè náà ni ẹ fún
2: mi. Ṣé wọ́n rò bó yá ọ̀run dùn bẹ́ẹ̀ náà ni? Ẹyin kèéfì àkọ́kọ́ yín kì í sẹ́kejì ẹ ti sọ̀rọ̀ ẹ ti bọ̀. Ẹyin lè bọ́ bọ́rùn sí
0: mi. Bàbá yìí o, ṣé kó mọ̀ para rẹ̀ ní nǹkan tẹ́ ń sọ báyìí?
2: Èmi ò gbà máa ro mọ̀ para rẹ̀ tó bá sì ní tó kù nà o, olówó á kù fún o tó bá mọ̀. Àbẹ́mi ò lè rí tí fi para mi ọlọ́mọdé rí o.
0: Àmì olórí, ẹ ṣeun gan ni sà.

0: Baba olore ilu seneto kako alaya lo le gbele nla one.
1: Bẹ́ẹ̀ni.
0: AKA seneto Kax.
1: Kax number one.
0: Kọlọkọlọ tó gbádìí ò sanra bí good one. Irin lọ lóko àgbẹ̀ntàka. Baba ńlá kú baba ta ló máa fọkọ péré.
1: Oh, be grandfather
0: ẹ̀dá. Kò kẹ̀sí àgbẹ̀ tó máa wọ sẹ̀rin ó ṣèwọ̀.
1: Ó ṣèwọ̀.
0: With my one and only commissioner Bembe Oro.
1: Number one.
0: Oje nile oro, je nile gugu one.
1: Bell one.
2: Asiko ni o.
0: And comrade Majas, asocho tusho si maba bikoje of Elele Kingdom.
2: Asiko ni. Asiko ni gogo mugo.
0: Baba Tunde Alawo lolotu eto lale oni mi de kiyin loruko SFC
2: asiko ti wa oni ko wa o
0: Dixie omo alaja
1: ina gori le beju fefe
2: wa
0: akoni ada akoni igo ina njo giri osa eni aye kominu eti o kominu ya o
2: eni ti o lola eni ti o ni tomorrow baba loke lo le moye
0: baba olore luna lo de ware yi o gagabe ti se mo wipe baba olore ilu
1: number one.
0: Agbalagba baba awon agbalagba baba nje
1: number
0: o pe nikan ni o gbodo fohun gege be se mo bo se ma lo lore to baba olore ilu eina mo wi pe gbogbo nkan alumoni gbogbo nkan isamulo gbogbo nkan musagbara
1: patapata
0: awa na lọlọrun jin ki
1: e ni awa ni àwa ni.
0: Àwọn kan sọ àwọn ọ̀rọ̀ kan.
1: Kí ló wí?
0: Oríṣiríṣi ọ̀rọ̀ la ti ń gbọ́. Lóní ìrànràn dẹ̀ ló ń bá dé. Kí ló kẹ̀dé gan-an?
1: Kí ló ṣẹlẹ̀? Kí ló
0: áfìn? Kí ló ṣẹlẹ̀ gan-an?
1: Kí ló áfìn?
0: Kí lè fẹ́ gan-an? Gan-an gan-an gan-an gan-an gan-an.
1: Omi ṣẹlẹ̀ gan-an wà yìí. Ìdè.
0: Tọ́rọ̀ bá dẹ̀ ti di wípé òṣèlú ti ń wọ̀lú tó ti di pé ìbò ń bọ̀ àtẹni tọ́lọ́hún pé àtẹ̀yàn tọ́lọ́hún pé
1: àtẹnitíkùn pé
0: àtẹnitíkùn pé àtẹnití ọ̀fún pé gbogbo wọn náà ló máa sọ̀rọ̀
1: àbí
0: ẹ ṣe arọ́wọ́ yín o. Ọ̀kan nù wọ́n ń bọ̀ sí tẹ máa gbọ́ tó bá dàbí rọ ẹja mi ohun rèé o.
3: Ọmọ mi Báyọ̀ Adélábù Orí, you are my son, I love you. What you need to become governor is in my hand. Come and take it. Try it, let APC, let them put you there. If you don't take it, you will lose. Then wúgàgà bí wòlíì tó bá wọlé Ọlọ́run ò sí mọ́. Nǹkan tó máa fi wọlé ń bẹ lọ́wọ́ mi.
4: Bàbá olóore ìlú.
3: Èmi mo sọ bẹ́ẹ̀, Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún mi. Na God talk am for me. Let anybody call it anything. I'm just challenging that to become a governor, what you need to become a governor is in my pocket. If you win, there's no God. I challenge you.

0: Ok, hello. Kára o le o.
1: My commissioner Bembe Oro.
2: Mo gentle.
0: Commissioner Bembe Oro n jẹ o.
2: Mo gentle o.
1: Ẹ ma ku abọ sori eto.
2: Ẹ ma ṣeun.
1: A ti mi sinyin lati bi ọjọ mélòó kan.
2: Emi n ṣàfẹ́ni púpọ̀.
0: Bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́hùn.
1: Ẹ kú ṣẹ́lu, aláyà ló lè gbélé ńlá.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ẹ pẹ̀lẹ́, ẹ kú ètò.
0: O jẹ́ ẹ.
1: Àwọn tí ikùn wọn jẹ Ọlọ́run wọn.
0: Àmọ́
1: wọn o. Àtún wọn mọ̀. Ọdún mẹ́rin mẹ́rin lọ̀rọ̀ wọn bí àfìlà péré.
0: Ọjọ́ kan ló níyì mọ́ àbí.
1: Ọdún mẹ́rin làwọn eléyìí níyì
0: mọ́. Ọdún mẹ́rin yẹn náà pọ̀.
1: Tọ́ bá ti cash out, wọ́n á tún
2: borí wọlé. Díẹ̀ tó mú nǹkan ní nǹkan.
1: Jẹ́ wá rí ọ̀rọ̀ lù yìí.
0: Ṣé kì í ṣe èbú ara lélẹ̀ ìṣá?
1: O ti kọ sí sọ báyìí.
0: Ó kọ̀ sí.
1: O ti dé ipò tí àwọn àgbàlagbà ń ṣe láńgbá láńgbá. Àwọn ọmọ kéèké náà wá ṣe sàǹsà gẹ́gẹ́ bí olórin kan tán máa ń kọ lórí splash náà ni. Ó wù mí kí n mẹ́ni tó kọrin yẹn. Ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ti o ti kọjá bẹ́ẹ̀. Wọ́n ní ká kì í rọ́kù ibi títì, òkú ibi ti wà o.
0: Tòótọ́.
1: Tọ́ Ọlọ́run sẹ́.
0: Ẹ má mú àṣírí o.
2: Àgùnlá ẹ̀fọ́ yìí.
1: Ebi ń pa àwọn èèyàn nílùú. Ebi ń pa àwọn èèyàn mú mọ́ra ni. Ọ̀rọ̀ orílẹ̀-èdè yóò sì tó nǹkan tí a máa fi ṣe òṣèlú lásán. Ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ olóṣooṣù jábẹ́. Kí wọ́n tètè pe aró àti ọ̀dọ̀ fún wọn. Ikú tó ń kojú bá ẹni.
2: Ìwé
1: ńlá ló ń pa fún ni. Àwọn alátakò. Níbi oṣù méjì ń sìn yẹyẹ náà fi wọ́n ṣe o ti sún káwọn náà bá ibi orin oyin biribiri kan mi. Oyè tó kara owó o ti kara
2: ìdí báyìí o.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣe
2: adúpẹ́
0: o. A mọ rírì.

0: gentlemen of the depressed.
1: Your Excellency, sir.
0: How are you?
1: I'm fine, sir.
0: Are you sure?
1: Of course, I'm sure, sir. With all this Ishari Bidivitation, sir, in Luai, I'm fine.
0: The gentlemen of the suppressed, the oppressed, the God feeling, jealousy, Otitani.
2: Odudu lọrọ wa
1: ni iṣẹ ile iṣẹ ọmọ ológun agbófinró ti na Nigeria won ṣe gbìyànjú gan o ẹ ti ro won lagbara
0: awa náà duro
2: elo la ka ni yin adipele
1: senator comrade bambe ora bi commissioner bambe ora
2: e ma seun ojo kan pelu
1: se o ti wale lọdọ lọ ti yin na
2: e se aromala wọ́n fẹ́ gbọ́ tẹnu apẹ.
1: Senator Cax.
0: Bàbá ń jẹ́ òpin ní o gbọ́dọ̀ fọ́hùn.
1: Pẹ́pẹ́ fẹ́ lù yín lọ́gùn ẹnu látara iléeṣẹ́ agbófinró. Bí wọ́n ṣe ń pa gidi láwọn ajínigbé, àwọn ajínigbé àtàwọn tí wọ́n dàdé fún ọ̀sẹ̀ jàǹdùkú.
0: Tó ti yé.
1: Wọ́n ṣe ń dá wọn lọ́wọ́ fún ọlọ́run máa fún yín ṣe o.
0: Àmì àwọn tí iṣẹ́ yé ni. Bí kí tún ni ká ṣáàgùn sí wọn. Mi ò gbọ́.
1: Kámọ̀rẹ́ tí a gbé fún ró ìpínlẹ̀.
0: À ń ṣiṣẹ́ lórí ẹ̀ ṣé ọ̀rọ̀ yìí ti wà nílé ìgbìmọ̀ aṣòfin ṣé ẹ fẹ́ jámà ìlédà sí wẹ́wẹ́ ni. Bẹ́ẹ̀ náà lẹnìkan jáde ọ̀ọ́bì ẹlẹ́ṣẹ̀gùn ṣe èso èlé àbí kí ló ń jẹ́ kí ààrẹ máa bọ́ ó. Láwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tó lọ èèyàn bá kọ́rọ̀ bọ́rọ̀ ìlú bó ṣe máa dùn lárinrin ó bá a lọ tó máa pínra ẹ̀ sí wẹ́wẹ́ ni bàbá ò sí ńlé ìyá àtọmọ wà ńlé ọmọ ń ṣòjòjò ẹ tún ní kí bàbá máa sáré bọ̀ ṣé ìyá ò lè gbọ́ wọrin lóòwòsàn ni bára ọmọ bá ń gbóná kò lè taṣọ bomi kí ló dé gan. Tókè náà tó bá wá padà wálé kílẹ̀ fẹ́ kó kẹ̀ṣekẹ̀ nígbà tá a ti ní àwọn aṣojú kí ni wọ́n ń pè ní mínísítà. Ààrẹ kọ́ ni mínísítà o kálukú ló dẹ̀ ń gbowó oṣù.
2: Tó bá yá wá ní ààrẹ ń gbaṣẹ́ ẹnìkan ṣe.
0: Tó bá yá wá ló ń gbaṣẹ́ ẹnìkan ṣe. So èmi ò bá sọ wípé kí ẹ jẹ́ kí kálukú ṣiṣẹ́ bí iṣẹ́. Mi after all ṣe bí wọ́n ti hello are you there? Because wọ́n ti ẹ̀jẹ̀ bẹ́sẹ̀ wọ́n ti àwọn bí at least over 130 Nigerians tó jẹ́ ọmọ ọjọ́ orí a lọ́ ti kọ̀wé forúkọ sílẹ̀ pé àwọn ṣetán láti máa padà bọ̀ wálé àjò ògbè wọn mọ ní sàòtí lọhùn kálukú fẹ padà wálé ẹwọn nìyẹn o ṣé rí pé ìyìn èèyàn tẹ wà ń bí ilẹ̀ mórè. Àwọn tó wà nílùú òkèèrè
2: abáramórè jẹ
0: ni wọn ní àwọn fẹ padà wálé.
3: Òtútù ìlú òkèèrè pọ̀ ni wọ́n wá wò wí ká wá gbòòrò ara díẹ̀ ibi tó ń mú ooru
0: lásìkò tójò ti ń rọ̀
3: ooru gidi tó mú wa ń bì
0: fìlà tí wọ́n dé kò lè jẹ́ kó o bá ṣe ń ronú
3: lásìkò òjò ooru tún mú
0: lásìkò òjò ooru
3: mú wọ́n wò pé
0: ó dìgbà tó mi bá gbélé yín lọ kẹ tó mọ̀ pé tójò bá ti rọ̀ kò yé mi tó
3: wọ́n wò wípé káwọn wá gbòòrò ara díẹ̀
0: gbòòrò ara wọn ọmọ ibi tó ti ń gbòòrò ara èèyàn tó níyàwó sílé kò mọ ibi tó yẹ kó ti gbòòrò ara èèyàn tó ní baálé ilé òmọ̀nà ìgbòòrò ara mi. A ní ẹyẹ ṣàbò sí the oppressed.
1: Present, sir.
0: Mo ń gbọ́ ẹja re.
1: So Senator Cax.
0: Yes.
1: Lọ́dọ̀ àwọn iléeṣẹ́ adójútòfò tí wọ́n máa ń rí sí bí wọ́n ṣe ń ṣòwò ìlú mọ́kùmọ́kú wọ́n mọ̀ fi ọ̀rọ̀ síta.
0: Mi.
1: Wọ́n ní tá a bá gbé ìdá mẹ́fà nínú àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n jẹ́ mẹ́wàá nílé àwọn ẹ̀kọ́ gíga wa gbogbo. Gbogbo wọn ló ti dọmọ agbóhùnjára tányányá tó jẹ́ pé gbájú orí ayélujára wọn ń ṣe kódà àwọn míì gan ẹlọ́ṣẹ́ dé ni wọ́n. Nípasẹ̀ dé eléyìí àwọn akẹ́kọ̀ọ́ náà sọ̀rọ̀ wọn ní kì í ṣe pé gbogbo nǹkan yìí ń wo àwọn náà ṣe àmọ́ ilé ẹ̀kọ́ ti gbówó lórí yàpọ̀ ẹwù ni wọ́n ń sọ ní ìsinyìí kílẹ̀ lè rí sọ sí kílẹ̀ lè rí ṣe sí.
0: Sori lori mata yen se bi awa na gbe eto owo ya kale fun omo sama ti e ti wo school ko ri gba ni
2: abi o
1: omo mi wo school ko ri gba
0: omo e wo school ko ri gba omo e gba eni ko si school se mama ti ba kuro ma lagun
2: abi o
0: Ẹrẹ jẹ́ síbẹ̀.
1: Ẹ dákun kí gangan ló ń fà tó jẹ́ pé gbogbo àwọn ọ̀dọ́ mọ̀ jì sí ìsinyìí atẹ́kẹ́ jẹun ayélujára ni wọ́n ń ṣe jẹun báyìí. Pàápàá jùlọ wọ́n ní táwọn bá ti kọ́sẹ́ ládùúgbò tán ilé ẹ̀kọ́ gíga ló kù táwọn ó ti lọ ṣe graduation ṣe bó ṣe yẹ kó rí nù. Kí ló ń fà á?
0: Ilé ló ń fà á. Àìnítẹ́lọ́rùn ló fà á ojú kòkòrò ló fà á dàbí mo fẹ́ dàbí lámọrí ló fà á ọ̀rọ̀ léleṣe méèkì ẹ̀ ọ̀bọ́jẹ sorí túnà kí o ṣe àwọn ìbéèrè pèsè jẹ wọ̀nyẹn ló fà á. Àwa yìí tá à ń sọ̀rọ̀ náà lọ́jọ́ òní ṣáwa náà ṣáàjìyà ni. Kọmíṣánná Bímbí Oró ó dà pé mo máa sáàkì ẹ̀. Now yẹ sáàkì gbogbo kò lè yí ẹ ni ṣé àwa náà jìyà rí.
4: Kí tí ẹ ṣe pé jìyà rí ẹ ṣì ń jìyà lọ́wọ́ báyìí
0: gan. Sorípò ṣùgbọ́n sí ó lóun sì ń jìyà lọ́wọ́.
4: Ẹ jìyà rí ẹ ṣì ń jìyà lọ́wọ́.
0: Ṣé o ti gbọ́ comrade Maja Sasan nìyẹn o? Ó ní ìyá yẹn òun sì kódà wọn ó ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ní báyìí ó ti fẹ́
4: báyìí. Ẹyin ni ẹ ti jìyà rí ẹ̀yà ẹ sì tún jẹ́ lọ́wọ́ báyìí náà.
0: Okay, whichever way, mo ṣá mọ̀ pé ẹ̀ ń jìyà lọ́wọ́. Now, ibi tí mo ń lọ ni wípé ní ààyè tá a wà yìí kì í ṣe mímọ̀ ṣe tiwa náà. Bá a ṣe débi gan kò yé wa.
4: Kò yé yín.
0: Asùn, akànlájú, ají.
4: Lẹ́kàn bára yín lórí àga àlééfà.
0: Ìyá kálukú grade by grade ni o tó bá dé kàtàǹgbá. Kí ló sọ?
1: Ibi tí sọ́mọ́ ti gbé dunlẹ̀ ibẹ̀ lẹ ti kàwé kódà gan wọ́n lẹ tó gba scholarship àyè ẹ̀kọ́ ọ̀fẹ́ láti lọ kàwé lókè òkun.
0: Amọ̀wé
1: ìyún ṣẹlẹ̀ mọ́ ní ìsìn.
0: Kí ló dé tí ìṣẹlẹ̀? Tí ò bá tẹ̀ tí ìṣẹlẹ̀ lọ́dọ̀ tiẹ̀ torí pé ọmọ ẹ̀ ń tọ́ ẹ pé òun à ń sunkò. Àwọn tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn àárín náà lọ sórí social media lọ sórí Google náà lọ béèrè gbogbo nǹkan wọ̀nyí. Grant lóríṣiríṣi àjọ tó ń rí sí ètò owó yá fún àwọn akẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ wọ́n ń gbà á lóòrèkóòrè kò tún mọ́ àwọn tó ń gba ogún ẹgbẹ̀rún lóṣooṣù. Ẹ̀wá kí gan lẹ̀ ń wà.
2: Àwọn míì tún gba ti local government wọn.
0: Bẹ́ẹ̀ ni o. Kí lẹ fẹ gangan ká gborí sílẹ̀ kẹ sọ di bọ́ọ̀lù máa gbá kó máa yí gbiri tẹ bá tún gba dá ààyè kan tẹ gbá kéegun ẹyin náà lẹ tún mọ ní orí yóò ti ẹ lẹran.
2: Ó ti di kìkì egun.
0: Kìkì dá egun gun gbangba orí làwọn eléyìí ti ẹ gbé ságbárí torí náà a lè forí lẹ̀ fún yín. Ṣó ti yé ṣe rí tá a bá gúnyan nínú ewé síbẹ̀ nínú èpo ẹ̀pà. Ẹni tó máa yọ ayó.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìyá ńlá kú ìyá láyẹ ẹni tẹ́bí dẹ̀ máa pa kẹ̀.
2: Ṣébi oníṣàìpá. Ìbí
0: apá grandpa ẹ̀ pa ni. Ṣó ti yé tó. So irú ọ̀rẹ́ àgbà bí àgbà ọ̀rẹ́ tó pè lẹ́ẹ̀kan tó ń sọ
2: ọ̀rẹ́
0: pé ọ̀rẹ́ àgbà ni pé ebi ń pa àwọn kan kú.
2: Ọ̀rẹ́.
0: Kò sí bá a ṣe fẹ́ ṣe é. Ṣé ẹ rí i nínú ìrírí ni mi ti ń dùn yìí? Kí ló rùn? Nínú ìrírí ni mi ti ń tọ́kìn. Ebi ti pa mí rí tó jẹ́ wípé.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀bá wà ń lé kò sọ bẹ́ẹ̀. ₦10 ló kù lọ́wọ́ mi ṣé mo nǹkan tí mi fi ṣe. Mo rẹ̀ pa. Ẹ̀pà ni mi rà.
2: Ọ wá fi ẹ̀pà jẹ ẹ̀bà.
0: mo wa fe paje
4: ba eh obe te ri je ngba yen le wa fe je gbogbo e papo bayi
0: obe ti e je gbogbo e papo sobe ti e jona ninu pot ni
4: o le wa je gbogbo e oro yin o ti e le ya wa ledun
0: igbo je wi pe fight like now
4: igbo je wi pe e kan ji bayi e mona te gba de bi e la foju su kankan e kan bara yin be na ni
2: e pa si
4: mo ju o ti oro ti o ti e ti wa da bayi ati ri bayi ati roju okodoro oro bayi e kan ji e bara yin ona te gba de bi gan e mona te gba de be
2: e ba epa
0: so ri oro e ba epa yen ohun lo pada link mo gbolohun ti mo so wi pe asun aji awa na bara wa bayi
4: e bara yin be
0: ki lo mu mi so be won ni pe igun ikun o 30 kilo nda oni se ledun mare ni ton ba kan ti sun ton ji igba epa lo ba so awa na ba epa bo ti je pe igba to ba te wa lorun yu ademosa to ba tun fe ku die ka to yu ademosa igoro god jaduro mo ba o jo sari drama ba o mo fe gba call enikan bi ba e ma cut you hello hello hello
5: my leader
0: baba nje o pe ni o gbodo fohun mo je bi adiye
5: eyin ro pa
0: se mo je bi adiye ma ye ro ma tu pa adiye lo ma nye yin to ma pa eyin na
5: kini mo yin lowo eyin na ni
0: kini
5: o pe omi le na to iteba kerosene to fi teba yen o se ta ko fi ro be
0: sawdust ni o fulufulu le ka finta
5: ebo laburo lo sawdust
0: ebo laburo ma lo
5: ko fi je pa
0: igba ti nkan to ma munu le wu mi je ki ma tete ku
2: abi o
0: eni wa gari mu
2: abi o
0: in to ba ndun ni lo npo lola e
2: be ni o
5: yo dun won
2: ti o ruku ase ku
0: kan aiwo wa le pe
5: opo orile ede sunu adanwo lori pa won oni bata
0: ewo le pe
5: ti de bayi ni isin eh elepa tun ti de
0: elepa de elepa yin re
5: baba folabi alagbede odun merin yin fe ku wakati merin emura si
0: awa ni e se o imoran yin da a de fe le
2: emi ti e fe ko gbe phone fe ni to wa leyin won
0: ako ni ada alpha so ti ya ni o ku die ka to ah sorry o ku die mo fe so now gentlemen of the suppressed the depressed baba nje o pe ni o gbodo fun yes
6: e ko ri kan le kan se eyin na ti pada si ile ijosin ni tori won so bo ti pe die teyin gan ti lo ile ijosin
2: ewo na
6: abi tori campaign titi o je bo ti wole de o le to ro pe ke to se ri pada sodo olorun bi
0: eh olorun ki do eyin le wo eyin le yin o se
2: se ti jehovah iwo ni mo nsa lo
0: won mo nsa lo se e ti ero pe gbogbo eyan lo ma da bi eyin ta o je pe se carry mi eyin eyin perform eyin performative philanthropist
2: kundusi
0: eyin performative philanthropist to je pe te ba sore kaye o le mo ni be fun yan ni patalas kaye le mo ni
2: va o ye ki wa ji ninu diko
0: ija pa to lo church re masala si lopo yin ogo ni fun baba ogo ni fun omo atakibi alago atakibi ki gbogbo aye le mo pe won josin
2: josin
0: so ta le gba ja bo se gba se gba se na gbe je be fun mi lomi so kani kan ma ro pe boya pe kini kan so logbo pa pa ati pe kankan te ro pe o le se kankan o le ba kankan de so ti ye now
6: oye
0: o gbodo ye
2: oye la gba
0: ah mo n bo na yes baba nje o pe ni o gbodo fo
6: o mo yin to sele ni jo saturday to lo yi portable ati eta ife ah won leyin na wa ni bi ring lenjo na wipe en wo wipe boyo ni o tun gba bante sugbe iya je ki le resource
2: ah agba eru kadun now
0: abi o iye ti e koko duro na elekeji ni wi pe egbin oni yoro a ma ti jo atijo jeyan kan gbagan o ninu gbogbo oro to wa nle
2: lati bo si bo
0: omo songo lo wa nbere
2: adari pon
0: adari pon ni bo kiloke mi ati o npe ko to gba kuku legbegbe tala
2: abi o
0: eni amo ri ba gba blow
2: nba ti e ti re eyan support awa jala ntakun
0: awa jala ntakun ki lo de gan e ma lo phone ti network e da o mi o raye kini o owo busy o
6: e ma binu e mo pe nkan teyin na te so na ju ori adi na lo je ki gbogbo ori bayi
0: bo awa na la san ogbo e di nkan epo to awa na ni eni ti oro mi mu awa na ni agbe eni ebi pa awa na ni eni yawo e ko ku ile e na awa na ni to ba fi ba le lele yen o ma jokuta nkan te fun ni o ni te lorun si to ba wa kuro nbe to ba gboko bo mi lo now nipa ta won to complain pe bi npa mo understand yin o sugbon e wo nkan ti bibeli so oni pe ko se era ko se era ninu Qur'ani na won soro nbe won pe sura kan ni Ankabut alantakun
6: yes
0: o seju pe ta alantakun o ba ku lati bi dadu te ma tu takun lo dadu wadu awaye atumata
2: lalala
0: now ibi ti mi lo ni wi pe ta ba ko se awon eranko yi le kokan a ma survive emi ti re eyan to je pe ebi pari o de lo hangare bi adan o su ese soko dori kodo o de fi ka mango je now yes o ka mango je o ye ki mango ni
2: oju baba ti ri to laye
0: ara igba te dagba yin na ni 90 mi so ni wi pe ki lo de ewe lo po ka kiri loju gbo yi
2: abi
0: yato si pe nkan te eyan le je kinu fi kun atuma asara lori gege bi agbo emi o ni pe ke eyan kan ma lo wa ewe jaje o but you know somehow gege bi amoran possibility wa ko work ta baradan ki la ma nse
2: a fo be se
6: bo
0: o be eni side hustle temi lo fun sin so ti ye mo pada bo e ku dofia e ku kale

0: kí ẹ ṣe àdúpẹ́ ẹ kú àdúró ti látàárọ̀ ẹsẹ̀kẹ̀kẹ̀ eégún láti léwá àkànbí ọlọ́wẹ̀ ẹgùdà àkànbí ọlọ́wẹ̀ tí ò wẹṣẹ́ erin lọ nílùú àìlọ́bẹ̀ ìgbìlọ̀rọ̀ mú jésù fara gbìyà. Ìṣọ̀lá Kúrèt Ajibọlá Látọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹ Kẹrẹ̀ Mádẹ́ọ̀mọ́ Àtìbá Akínyìn Ẹ̀ka Àbọ̀ Sórí Ètò. Ṣé dáadáa lẹ wà? À ń tẹ̀sọ́wọ́ wájú. Bàbá olóore ìlú náà ni. Ààrẹ àná, ààrẹ ìgbà kan, OBJ. À ń gbọ́ ìròyìn pé pẹ́pẹ́sẹ́ o. Àwọn ẹbu ìfọ́po tó jẹ́ títí wá. Ká pa wọ́n tí ká gbé wọn tà. Képo lè máa sùn wábọ̀ ẹjọ́ lásìkò tá a wà yìí. Nísìnyìí, bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ta ló fẹ́ sọ pé kò sùn wábọ̀?
1: Bẹ́ẹ̀ni.
2: Ó sùn wá bọ̀, ó sùn wá délé gan.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá sùn bọ̀.
1: Atẹ́pọ̀ púpọ̀ àti paraffin.
3: Gbogbo epo ìsìn. Bá a ṣe ń rìn ìsìn, à ń tẹsẹ̀ bí epo káàkiri ni.
0: Bẹ́ẹ̀ni, ẹsẹ̀ yín rin wọlé.
3: Ó ń rin wọlé ni o.
0: Alárìnsẹ̀ epo. Ara ń tà ń wí nìyẹn o. Cruise ti bọ̀ pọ̀lọpọ̀ yín jẹ́ jù. Òun náà ló dífẹ́ fún ọmọbìnrin yẹn sìn. Táwọn ti ẹ̀sìn ń rò pé bóyá ká máa sọ̀rọ̀. Ká wo pé bóyá ọ̀nà wo la lè gbà bóyá Ọlọ́run lè kọ ìrìn àjò papọ̀. Àgbo ló ń ta lárí ẹjẹ́ ká wo bóyá a lè tán àgbo wò. Àgbo ló ń ta o.
3: Ká má parọ́, ká má jalè. Ẹ nílò àgbo nítòótọ́ o.
1: Àgbo mẹ́ta lọ́kàn dẹ̀ wà lọ́wọ́ ẹ̀.
0: Àgbo mẹ́ta lọ́kàn wà lọ́wọ́ ẹ̀. Èmi ò tiẹ̀ wá ráyé òṣì. Mẹ́ta lọ́kàn bá o. Now, lórí mọ́tà yẹn kẹ̀. Ókè. Ti ṣẹlẹ̀ nìyẹn kẹ̀.
1: Ó kẹ̀dẹ̀ tí wáyé kẹ̀.
0: Ẹ wá ń bẹ̀rẹ̀ ẹ jẹ́ gbogbo. Ṣé èèyàn máa ń wà láyé kó má láṣìṣe ti ẹ ní?
1: Ta lárìn torí ẹ ò ní jì?
0: Ẹ wá ní pẹ́pẹ́sẹ̀ o, òun àtọkọ ẹ àtọmọ. Ẹyin wo lẹ rí fídíò? Kọmíṣánná Bembe Oro.
1: Sá.
0: Ojú ẹ kì í gbébì kan.
1: Ẹlẹ́ ní ká lọ sí examination room. Níbi tá a ti máa examine àwọn fídíò yẹn fún evidence.
0: Orí nǹkan.
1: Ẹni ká wo nǹkan.
0: Ọgbẹ́ ẹrú.
1: Ẹ̀yin lẹni ká wo
0: nǹkan. Torí fídíò. Ọmọ yìí ò lè wojú ọpọ́n o. Òun náà tún wo fídíò.
1: Ẹni ká ẹ̀zámì ẹ̀.
0: Ọlọ́run ti ẹ̀ ṣe pẹ́rú àwa kì í bá wọn wòwò kú o. Àmọ́ kọ́lọ̀ ń foríjì wa. Ẹ ló tàrí o.
1: Kódà ìpọ́wọ́ yín, mo ti rí kẹta.
0: Ọwọ́ tèmi báwo. Ẹ̀ka ẹlẹ́jà ẹ̀ka àbọ̀ sórí ètò.
4: Ẹ̀ka o.
0: Ẹ̀ka tó pọ̀.
4: Ọmọ olóko ní ẹ̀ ń pè lọ́mọ ní ilẹ̀ ní epo ló ń tà kì í ṣe.
0: Ta ló ń tepo?
4: Ó ń tepo paraffin ọmọdé ẹlẹ́fẹ́ India.
1: Ṣé epo ló tún ń tà? A rò pé àgbo ní ń tà.
0: Ìrà o.
4: Àgbo kọ́ ló ń tà, epo ló ń tà, ó ń ta epo pupa. Ó ń ta epo òróró, ó ń ta epo paraffin, ó ń ta epo eléyìí tí aeroplane ń wò.
0: Òun ta jet only, sorry o, aeronautics.
4: Ẹ bá tọ̀ wò, ẹ gbádùn ẹ̀ gan.
0: Ṣé pé ẹ̀mí pé ká tẹ̀lé ìgbésẹ̀ tiyín? Àwa wò pé irú ìmọ̀ràn tẹ mú wá yìí mọ̀tọ̀sẹ̀ ló lọ́yọ̀. Àgbọ̀dẹ ní tọ́ lórílẹ̀.
4: Kí náà ti ń pè sẹ́lẹ̀ kó tó di pé wọ́n fẹ́ rọ́ lọ sí o.
0: ta wa lo tin pa o
1: ohun to
4: oko baba iya ile ko ni
1: o sa tumo si pe ohun tin benu oloti lo tin pa ni mo
0: o ti e ti wa toro aforiji
1: mo gentu o baba ah o ran mi ise ni baba lo ran mi ise
0: emi o ran ise o
1: ah ati e mewa bo koda gbogbo esi gbogbo esi ayewo video àwọn àǹtí alágbó náà ni àmúbọ
0: kábíyèsí o àfọlọ́hun
1: kẹ́mi
0: ọláògùn ẹṣẹ́ adúpẹ́ o ẹ̀yin oní fídíò ọlọ́run ojú ẹlòmíì ẹlòmíì ò ní tí ju 59 lọ a ma wo tomato bayi a ni agbalumo reke why ti o ni da agbalumo e wo n to ti foju wo a isola kureti a erin okay eyin na wo video
1: wo ni
0: gbogbo eyin te bere video e ni ri reason ni wi pe
1: owo
0: olugbo
1: reason ni powo baba lo wa
0: reason ni pe emi fe ragbo my commissioner
1: baba
0: ah lataaro komni maja sa so wa nbe anyways
1: no awon na wo video lo ni
0: ona wa
1: raye
0: baye
1: awon o ti e ri video wo to ni
0: e ti video
1: e ti vi video
0: ko to gba ko lo akolu tori to pe ni kango
1: e ti mu video pamo tori pe yin fe lu agbo emi ti e wa ri wi pe se ti e ri emi ma nso emi ma like te ba fi la kaye gbe oro kale tori agbo yi o ti pe te ti nilo agbo
0: bẹ́ẹ̀ni
1: ní ìsìn
0: right source lele ti mo fẹ́ ma gbo lọ́dọ̀ ẹ̀ báyìí
1: ẹ nílò agbo
0: sure plug
1: ẹ nílò agbo gan ni
0: tí ìṣe díẹ̀ yóò ti ẹ̀ jiyàn agbo yìí tẹ̀rẹ̀ ó máa rọ mi mu ni
1: agbo
0: yìí ó gbọ́dọ̀ rọ mi
1: aláàrọ̀
0: mu bí ìkókó ni
1: wọ́n bí ìkókó ni wọ́n fi máa rọ mi
0: kọ́mísẹ́ bẹ́ẹ̀ bí oró ó máa ń gbé mi létan rẹ̀
1: bẹẹni kódà tí ó bá tiẹ̀ tó wá ṣòro láti fẹnu
0: lù
1: wọ́n á infuse ẹ̀ sí lára
0: ṣùgbọ́n kò yé mi mọ́ ìyẹn ti dàrú
1: ṣùgbọ́n kó má wá di pé àgbo yìí máa wá sapá yín lórí
0: ìrùn làgbo alábẹ́rẹ́ ẹja làgbo
1: kó má di pé ó máa wá padà sapá yín lórí
0: èwo ń bẹ̀
1: torí kó má lọ di wípé omi á lọ ti ẹyin wọgbin
0: ṣe rí no nǹkan tí ò yẹ yẹ pọ̀ jù tí àgbàlagbà méjì bá ń rọra wọn ẹ̀rọ yẹn àbí ìrọ yẹn kì í ní dín bàjẹ́ kì í ní kọ́nù kọ́hónú tó ti yé mútúà
1: àgà tí wọ́n bá dá ìdùbúlẹ̀ tó wá fi ọwọ́ síbi ẹnu
0: yẹn síbi ẹnu kó ara fọwọ́ dín mú mi tí
1: tí
0: mò ń gbọ́mú gbọ́mú
1: gbọ́mú ṣẹ́wárí ṣẹ́rí kí àgbo tó lè ṣiṣẹ́ lára yín mo láyọ̀ láti sọ wípé kágbo tó wá ló tó lè ṣiṣẹ́ lára yín wọ́n ní láti rọ yín ní ìrọ́kúrọ́ ìrọ́kúrọ́ ló máa padà dé.
0: sórí èmi náà jiyàn komisanna abébíyẹ̀rọ
1: èmi mo
0: kú mo la máa mú.
1: bẹ́ẹ̀ni wọ́n á rọ yín
5: ìrọ́kúrọ́ kọ́ bá lè rọ bá ń rọkúrọ́ bá
1: ń mú.
0: máa kú mo kú mu
5: máa fa
0: fa
1: fankufa mu kumu
0: ọlọ́run o jájúba ṣàforíjì jájúba ṣàforíjì jẹ́ oluwa wa o ṣe ìtọ́kì ìbalẹ̀ kó padà sẹ́nu aṣẹ olúwa
1: ṣé gbogbo ìtẹ̀ ń ṣe tó ń di wípé tẹrù tọmọ lẹ ń fà sábẹ́ǹsìn lórí wípé ẹ fẹ́ rìrọ̀nù ẹ rọ̀nù ẹ rọ̀nù ṣé ó wá bójú mu báyìí ní gbòòrò ayé.
0: ọwọ́ ojú lẹ ti máa bèrè.
1: tó fi jẹ́ wípé gbogbo agbára tẹ́ ẹ ní sìn gbogbo agbára tí ìlú gbé wọ̀nyí
3: ona be se ma sha ri to je wi pe oko ti yin nikan agbado ti yin nikan ni kan ma roko mo ohun le nse ko ti e wa si fe ara ilu
0: kokan ale nse yin o eyin alatako odo e le munu agote mi fe mu lodo omo alago e ma wa ogun ti yin siwaju ni my commissioner
1: Baba.
0: My commissioner Baba. Now imagine tori ani pe ma lo tori ise po gan side osu po gan
1: ise po fun
3: e ni pe ko ti e ni pe tun lo sun ni isin
0: eh baba yin ma lo
3: e ti ji lowo ba e ti pe to lo sun
0: baba yin ma lo sun now ibi ti mo lo ni pe ma wo won tun ti ba sibo mi nu egbo oselu mi bayi o
1: abe e raye lode
0: a mo kokon pe o
1: ko ye wa
0: laya awon ti wa lo ti sai lati bi kan bo o ti o sa pe ohun ti resign
1: azo de sin sign lowo ni
0: na ti wa la ba to ti sele my leader lo ma na ka si pe ohun ni o je ke gbe awon turun
1: ohun si ko lo ti won lo be o
0: egbe akoko elule
1: ebe egulu so
0: ekeji elule
1: ebe egulu so ni
0: eketa lati osu kan eji la bi osu kokan lodun to koja
1: iyen na tun le ka
0: elule e tun ti bo se mi se
1: mo di kerin
0: won ma tulule o
1: be ni
0: won wa wi pe my leader lo nsa si won
1: abe ri nkan
0: wa lohun lo ndarin woru ejo won ja le keji se kan yan
1: komida na oku ya dele
0: komida ninu oku eyan kan jeun lowo eni kan sun eni to jeun atasa pa lori eleyan to sun lo nsa si
1: abe raye lati bo si bo agbani loju kini kan foyo
0: e te le so porunkun seje agba wole wole leti olopa ja si konga
1: o sun mi o lati bo si bo
0: kini gbagba fi lu deti ati bo si bo
1: Mm.
0: Awesome, yo. Tomorrow.

0: ẹjọ́ nìyẹn a wá ti ṣètò owó ìrànwọ́ fún kálukú láti máa fi kàwé sọ́wọ́ wájú tẹ́ ẹ bá dẹ̀ ti parí ẹ̀kọ́ yín ẹ bẹ̀rẹ̀ sí ní dá padà torí nígbà tẹ́ bá máa fi ṣètò yìí tó dá lójú ni pé ẹ máa ríṣẹ́ iṣẹ́ máa yọ.
1: iṣẹ́ tẹ ti pè lólẹ̀.
0: bó ṣe máa jẹ́ nìyẹn ẹ ṣe gan o bàbá yín fẹ́ lọ sùn lálẹ́ òní nọjú orí aná fẹ́ sùn nìyẹn.
2: àbí.
0: kọmíṣánná bẹ́ńbẹ́rọ àtijọ́ wà látàárọ̀ mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí mo tún fẹ́ fi kẹ́dùn pẹ̀lú ìdílé àwọn kọmíṣánná bẹ́ńbẹ́rọ fún èèyàn wakọ̀ tí ọlọ́jọ́ tó ṣe bẹ́ẹ̀ tó dé kọlọ́njọ kó gbàbọ̀ kó ṣàforíjì
2: fún un
0: adẹ kí gbogbo ẹyin tẹ bá wa dá sétò náà pátápátá ìlọtí yá nìyẹn. ok aago lẹ́ẹ̀jìn aago kan ààbọ̀ lóru pẹ̀lú aminat badmus adetomotala ló máa gbìnà ya aago kan ààbọ̀ sí aago mẹ́ta ni ẹ̀yin náà ṣàtìrí bó ṣe ń lọ mú kí comrade maja sasan mo dẹ kí àkànní àdá àkànní igbó iná jẹ ògiri òsà ẹni ayé kọmi náà
2: pàfíẹfíẹ
0: pàfíàfíà bàbá yín fẹ lọ sùn nàjú orí yá fẹ lọ sùn.
3: flash fm 105.5.
4: nídìí tá a fi ń ṣètò tó yẹ tá a sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
5: ó
4: nídìí tá a fi ń tara ṣàṣàṣàrẹ́ àtijẹ́ àti ohun lójoojúmọ́.
5: ó nídìí.
4: bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú oògùn m&b paracetamol the red one jagunlabi abara pupa lójoojúmọ́.
5: ó nídìí.
4: lọ́gán nígbà ara ríro yọ láàgọ́ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́ oògùn m&b paracetamol the red one jagunlabi abara pupa ni kó o fi dá padà síbi tó ti wá.
5: ó
4: nídìí. m&b paracetamol jagunlabi abara pupa dára fún àtẹ̀bí rẹ ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì tètè kàn sí dókítà rẹ. m&b paracetamol ó máa fún ọ ní ìtura lágán lọ́wọ́ kan.

0: Ọlọ́dọọdún iléeṣẹ́ Omega Travels pẹ̀lú àjọṣepọ̀ Globetrotting Travels. Bí àkànṣe ètò iléyà Carnival 2026 kalẹ̀ nílùú Qatar. Ìwọ àti mọ̀lẹ́bí rẹ̀ a jọ máa jayé yẹn nílùú Qatar lówó tí ò ga jara lọ. Lẹ́yìn ọjọ́ kẹta ọdún iléyà May 29 ni bàálù wa máa gbéra lọ sílùú Qatar. Five Star Hotel la máa dé sí pẹ̀lú oúnjẹ àjẹpọ́nu látó ń ṣara lóore láàrin ọjọ́ márùn-ún gbáko. Ìgbádùn jaburata ní Desert Safari, Museum, Qatari Village, City Tours, síbi tí ròyìn òtó àfojúbà. Ọjọ́ márùn-ún nílùú Qatar láti catch fun with your family. Kàn sí iléeṣẹ́ Omega Travels tó wà ní third floor, Lista Building, Ring Road, Ibadan. Tàbí Globetrotting Travels tó wà ní South Plaza, Wema Road, Real Estate, Ibadan. Telephone numbers àti WhatsApp wa ní 0816-552-0410 tàbí 0911-643-7996. This is a great opportunity to disfagin your passport and have a luxurious Ileya celebration.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímú ṣẹ.
2: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ̀, àti iyọ̀.
3: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
4: Nígbà kòkòkò lórí rédíò yín. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
5: Aya àdúgbì oyin, àdúgbì oyin sẹ́.
6: Yọ̀bá.
4: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ láàjẹ́ ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
7: splash.
4: Aminat Adetun Badman Mọ́tàlá ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni Nífà Ájì. Níbi tí ó ti máa jẹ̀ gbádùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì la pè ní Sọ̀rọ̀ Sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Hey, hey, hey, hey, hey, hey, hey, hey.

0: Ìjọ ti gbọ́ nípa ètò gateway. Wo gateway.cchub.africa. Gateway rárá o, kí ni ó jẹ́? Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
1: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
0: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
1: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
0: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
1: Rárá àti rárá.
0: Ó dà bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.

0: Splash FM 105.5.
1: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professionals. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
2: Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀ láǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì ẹ̀ fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: èyí ló lò náà lórí epo lọ́sẹ̀ yìí ó pọ̀ ju tọ̀sẹ̀ tó kọjá lọ àbí owó epo túbọ̀ ń gbówó lórí si bẹ́ẹ̀ la sì ná ọ̀pọ̀lọpọ̀ owó látàrí èyí ìbá ṣe ìgbà ooru tàbí àsìkò òjò kò sí gbà táàkì náà bitibiti owó lórí epo tá à ń rà sínú ẹ̀rọ amúnáwá wa jẹnirétọ̀ nígbà gbogbo
1: jẹnẹrétọ̀ sì ná ọ̀pọ̀lọpọ̀ owó lórí iná pẹ̀lú lumos o lè tọ́jú ìdá 90% owó sápò ara rẹ kó o sì bọ́ lọ́wọ́ epo rírà nígbà gbogbo
0: kí ni mo lè fi ẹ̀rọ amúnáwá lumos tàn
1: o lè fi taná fáànù àbí rédíò bẹ́ẹ̀ sì ni o lè fi ṣáàjì fóònù rẹ àti àwọn ohun èlò tó ń loná tó ṣe pàtàkì
0: ṣé ìwọ náà rí pé ó rọrùn kò sì wọ́n rárá
1: bẹ́ẹ̀ ni pẹ̀lú lumos kò sí ariwo kò sí pé ò ń ra epo kò sí wàhálà rárá owó rẹ ò sì gunpá ó ṣe é gbọ́kànlé pẹ̀lú iná nínú ilé rẹ láìsí fàákàjà
0: darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ń lo lumos láti bọ́ lọ́wọ́ owó ìná tó ń fani lápòyà yára pè wá lónìí sórí 0800 123 4567 kí wọn náà bẹ̀rẹ̀ sí ní rówó fipamọ́.
2: Flash FM
3: 105.5. Spread your wings on Splash 105.5 FM.

ti jaje oloko dada lo ko mi oloko ile to dada royin re idagaja lori afefelede yoba ti antia a to yi ko to ti ka si e lale yi e ti gbo abe ti gbo e ti gbo ileya cashport o nkan lekun gbangbangbangbang ileya cashport ileyi o ma le gba kan jorin lo o moje ago se nbe ẹ̀bùn owó nìkan kọ́ làwọn èèyàn ó jẹ lórí ti ilé yá cashport àwọn èèyàn tún máa gbẹ́nu sí i àwọn èèyàn tún máa gbẹ́nu sí i ẹ̀bùn àgbò tó dúró dédé tó yàtọ̀ sáwọn àgbò àwọn àgbò téèyàn kan lè dájẹ ìrọ̀pá àwọn àgbò kan wà tán bá kún fẹ́ lómi ó lè dájẹ ìyẹn ò tí ìdàgbò bá wọn àgbò tó kọjá yé tó o kọjá yé tó kọjọ òrùn làwọn èèyàn ò fi sòfà jẹ lórí ti káàṣì ẹ iléyà cashport gbogbo tíkẹ́ẹ̀tì tẹ́yìn láti ìníyẹn inú cashport ti iléyà cashport nílọ yàtọ̀ sí pé o tún fi tíkẹ́ẹ̀tì yẹn jẹ bó ṣe rí nù kálẹ̀mì ni wọ́n ní látẹ̀ní lọ ní tìmọ̀ dáàbò kò sọmọ náà tí ó jọṣẹ kò sí nọ́mbà náà tí ó bá nọ́mbà mi fà á bàbá sọ nípa ti káàṣì ẹ ọ jẹ káàṣì ẹ ọ tún jẹ cashport ìwọ nìkan kò séèwọ ń bẹ o kò séèwọ kankan bẹ bí nǹkan ṣe rí lápá abẹyẹ nìyẹn. ẹ jẹ́ abẹ́rẹ́ báyìí *347*1004*1#*1004*1# tàbí www.cashier.ng www.cashier.ng olóò tí play káàṣì ẹ látijọ́ yìí o ò tí jẹ káàṣì ẹ so o ti play talẹ èyí play talẹ kálọ ti yìn lálẹ ni ọ ti gbẹnu sí bí nǹkan ṣe rí lápá abẹyẹn nìyẹn bàbá sọ nípa ti káàṣì ẹ iléyà cashport bí iléyà ṣe ń súnmọ́ wa lòun náà súnmọ́ wa ó lọ fà á ẹ wò wá facebook splash 105.5 ìbàdàn ní facebook tàbí ní tiktok àti tìjáni olóko dáná sport actor ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà ní tiktok náà bí nǹkan ṣe rí lápá abẹyẹn nìyẹn ẹ jẹ́ á bẹ̀rẹ̀ inú àwọn ìfigagbága ilé tó láǹfààní ìyẹn láti wáyé lénìí ojú gbogbo yín ti bó gbogbo ẹ̀yìn ọlọ́tẹ̀ ojú yín ti bó gbogbo ẹ̀yìn man u ẹ̀yìn chelsea ẹ̀yìn liverpool kódà àrí lára àwọn barcelona fan gan tó tún sọ pé arsenal ò ní gba líìgì bóòlù sì kan ra wọn ibi tó tẹ̀ yẹn le dé kí barcelona fan tún mọ̀ bẹ́ẹ̀ náà pé arsenal ò ní gba líìgì jọta arsenal ò bá gba líìgì ṣé ìwé ó tún gba epl mọ́ la liga ni ojú gbogbo yín ti bó báyìí ojú gbogbo yín kò tí ì bó tán yóò padà bó tán ẹ fọkàn balẹ̀ ojú yín yẹn ò tí ì bó tán nígbà tí ó bá fi bó tán ojú yín ó wà já arsenal eléyìí kán gbéfe fún lókù up gunners àsìkò tí gbogbo ẹ̀yìn ọ̀tá arsenal ó rù lẹ́wà ẹ̀ àwọn èsì figagbága lọ́lọ́kọ̀ òjọ̀kan ilé tó láǹfààní ìyẹn láti wáyé lénìí kìí ṣe epl nìkan náà gbá lénìí o wọ́n gbá àwọn líìgì míì náà láwọn agbọ̀n bìkan lọ́lọ́kan òjọ̀kan kìí ṣe epl nìkan wọ́n gbá àwọn líìgì bò ní àwọn líìgì ọ̀hún bò ló ṣe lọ sí wọ́n ti ń béèrè kóòdì káàṣì ẹ̀ yìí *347*1004*#. tàbí www.cashier.ng bí nǹkan ṣe rí lápá abẹyẹn nu òòrè àwọn man u fan àwọn man u fans ìkan lára àwọn méjì tí ẹ ní bẹ ń bì man u jọ làwọn méjèèjì àti ìtùnú dixon studio manager àti tó gbé wá sí facebook man u lòun náà tẹ̀ra àwọn méjèèjì ìpè ni wọ́n máa ń ṣe fún arsenal kò dáa o bẹ̀rù ọlọ́run àti dixon àti eléyìí tó dúró wá ìpè náà máa ń ṣe fún arsenal gbogbo ìpè ọ̀hún ti wá di àdúà ó ti dàdúà inú ìdíje ti la liga sevilla fi ìyàjẹ real sociedad àmì ayò kan sódò ni
ikọ ti lazio won fi ya je criminalize ami ayo meji seyo kan AS Roma o pa Fiorentina le bi eran ni merin sodu ni bakana iya je Chelsea ngoro Chelsea won tun sesin Chelsea tun sesin ko ti e wa jojumo bayi ko ti e wa jojumo ire pa le ni pa lola o da gan ti Chelsea kan to ba ni match lola nisin awon lolufe won go ti gbokan si gbeto re wo kigo kan won po ni Chelsea o le na kankan Chelsea o ifigabaga ifigabaga o wa nlo bi mefa ni sise tele bayi asiko ti gbogbo eyin Chelsea eyin ma go extra anti yin eyin en so ti Arsenal e fa lapa be yen to wa tun doju ko eyin galasiko ta wa yi gan ti da kankan mo se yo mo pe teyan ba fe gbe ko koto fota o fe gbe koto fota o wa lo gbejin o lo gbe koto bi kanga fota lopolopo igba e n gbe koto fota na ni mo pada ko Chelsea si kunu koto bayi o wa ko en ti o yo Chelsea ami ayo meta se yo kan oni Nottingham Forest oni o fi na Chelsea ni gbeyin gbeyin ifigabaga laarin Everton ati Man City omi ayo meta meta lo waye o laarin eko egbe agbabolu mejeji meta meta meta meta lo waye eh officially bayi Chelsea o le sepo elekarun mo nu dije league de gesi o ti bo bon ba sepo elekefa gan ipo elekefa won gan me tori awon tin be loke won gan won yapa lasiko ta wa Arsenal ni leke league te ba mo wo mo abi Arsenal ni leke mo ti ja otona Arsenal ni leke league bayi Arsenal ti ni Arsenal ti ni 76 points gbogbo aye lo mo gbogbo bi ti ogun yin wa fokan si ara abi omi lo ta 71 points lo ni oku outstanding kan te tun outstanding kan ti gbogbo yin to so yo tun ji ya bi ko tun ta omi Arsenal o le to mi mo gbogbo to ku Arsenal o na eyin e mo so e mo se baje Arsenal be se se baje re ni da si star 347 star 1004 star 1 hash tabi www.cash.ng won ni pe yi ko to ti cash ye o gbogbo yin e wa so papapo ololufe Barcelona tun mo Arsenal o ni gba league be na wa ni e ko rira iko bi agbabolu ti Arsenal ile ko rira e to ni e ko rira iko yi gan o Arsenal yo gba league yo tun gba Champions League e lo ko le Arsenal lo ni league ati sampe o lo fa e ma tara yin je eyin olote ote ti teyin iko bi agbabolu ti Napoli iru Chelsea to need striker ni se boya ke wule lo gbe Lukaku pada iko ti Napoli won ti jodi mo pe lokin ose la won so pa won fe ta Lukaku ta won ba ri 20 million tori ifarapa lotun ifarapa lo si o da na fun iwo to ba ni owo to le san le kan na e yoju si a to ba le ma san die die to ba lagbara 20 million bayi to ba le ma san die die instrumental package ko si life nbe ani e sa wa ka jo yanju e ja jo so papo ko le yira won gege bi ntawon alakoso ko ti Napoli nto sonu won ni Lukaku ko wa mo lo o awon o fi ojo kan jere Lukaku o ba gba figabaga le ni nisi tawon ti patewo pe Lukaku Lukaku di tanka o le lo se meta ko to de ba won bi nkan se ginu eyin ti Chelsea striker yin e lo gbe pada Abiodun Oyelade King of Gentle Boys gbo Madina Adebolu asiko te ru lewa oju Chelsea ti baje gbogbo dada ti Olorun se fun Chelsea FIFA Club World Champion o ti pada daida a so fun yin gba na te gba FIFA Club World Cup te ni o si ru yin a so fun yin pe iru Olorun nikan ni o si iru eyan po
ko to yo si ti o ba idale ko ti osan gan o ti e ti ko ti e ti wo ti gbogbo wahala ti de ajalu gbogbo laabi ti de ba chesi e ti mo kankan ori gba ti gbogbo yin ba to finu fido yonu si arsenal ko gba league ki gbogbo wahala to ni kaloku yin face o to le fi yin le e ti dan kankan mo awon chelsea o ti e to chelsea yen ko be lohun daada kankan arsenal ikege agba bolu ti iko ti real madrid Verlande Mendy ele to se de laipe yi won lo tun ti lo o Verlande Mendy tun ti lo bo se wa lo bayi won lo sumo ko pada sisi abe lore ti ifarapa mozu injury to ni ni ese otun won lo pada o sumo ko pada sisi abe won lo si se ko gba to bi osu bi marun ko to de bayi iyan ta ba so nipa Verlande Mendy won lo sumo ko to bi 5 months ko to de ile inti e Madrid o boya Madrid gbadun e fun boya bi 10 matches o play 10 matches lai ni farapa nti e lati gba o ti denu ko bi agbabolu ohun ojojumo na mu lo so agbo ojojumo ni lo so agbo Verlande Mendy o kan gbowo lugbo nti e ni bakana saju idije ti el clasico ti ba ko to ati de o won kede ti ba ko to won lo ti bere gbarade bayi full training pelu awon akin egbe re nu ke gi agbabolu ohun saju el clasico eyin ti Barcelona eyin ti Barca e ku mura ti ba ko to o ma lati ke lopin ose yi star 347 star 100 for star 1 hash tabi www.cashier.ng ati sumo bi ati yi ko to ogo mo so pe o ku die to yi to ta cashier mo bere si yi ko to mo tin ja otan ni sin loni mo de wa n te code yen ni lolukodana yi ko to imini ba je